ìtọ́lẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlú mọ̀ọ́ká ni wá, ilé toko lọ ti ń gbọ́ wa. Gbogbo àti ẹ̀bá kò lówó lórí ètò wa, wàràwàrà ni ó tà nítorí lókọ́kọ́.

0: Ojú mọ ìrẹ́ ojú mọ ayọ̀ àlàáfíà ìgbéga ló mọ wa láàárọ̀ tòní níbi gbogbo àgbà ńlá ayé tẹ́ ti ń gbọ́ wa rédíò 101.3.5 FM lélẹ́yìí ìkànnì alálùbáríkà eléyìí tó ń ṣá táwọn tó kù ń tọ̀ lẹ́yìn rédíò 101.3.5 FM ǹjẹ́ ẹ ti gbálètò ètò ni ǹjẹ́ ẹ ti gbọ́ ọkàn gbòógì nínú àwọn ètò iléeṣẹ́ yìí ẹ ò la ètò tó jẹ́ wípé kò ṣe má gbọ́ ni ẹ ǹjẹ́ ẹ ti gbọ́ níbi táwọn ti ní jẹ́ kí n yọjú sí àwọn ìròyìn tó ń lọ káàkiri ojoojúmọ́ ilé wa tó ṣe ṣe má tí gbọ́ ìdí nìyí tí ìkànnì rédíò 101.3 FM ṣàgbékalẹ̀ ètò yìí láti jẹ́ kẹ́ ẹ máa gbọ́ gbogbo bó ṣe ń lọ kiri àgbà ńlá ayé nílẹ̀ yìí àti ní òkè òkun lágbọn amúlùúdùn lágbọn ọrọ̀ ajé bákan náà lágbọn èèyàn gbogbo ohun tó bá yẹ kẹ gbọ́ tó bá yẹ kẹ mọ̀ náà ni a ó máa fi tòyìn lẹ́yìn ajálẹ̀ bí àpò yẹwà pẹ̀wà bí àpò yẹwé ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àdúrà mọ́ mi. Èmi àti ẹ náà lájọ wà ní orí ètò láàárọ̀ òní ẹ ti mọ̀ pé ẹyẹ mi kì í fi apá kan fò bẹ́ bá ti ń rí àdàbà ẹ ó mọ̀ yẹ. Ẹ kú ojúmọ́ ọ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa ẹni ọlá bọ́sẹ̀ ọmọ ṣálíù lorúkọ tèmi. Àwọn ìwé ìròyìn lọ́kàn ọ̀jọ̀kan náà ló ti wájú mi bí ìwé ìròyìn punch vangard the nation netflix náà ni ó wà ní iwájú mi tó jẹ́ pé gbogbo àwọn ìròyìn ọ̀hún bá a ó máa kà á sí etí ìgbọ́ yín lọ́kọ̀ọ̀kan èjèèjì náà ni.
1: Bọ́jọ́ba yọ àkárí ayé àlàkanlẹ̀ báyìí tó ṣùgbọ́n àyà ti dé o pẹ̀lú ìròyìn ọ̀hún lọ́kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe gbọ́ ẹnu ẹ̀yìn ọláléwu. Àwọn ìwé ìròyìn lóríṣiríṣi náà ló wà níwájú wa. Ẹ̀yin ṣáà fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kájọ jẹ̀gbádùn àkọ́tun fún tòní ti ṣe ọjọ́ kejì nínú oṣù kẹwàá ojímọ̀ àkọ́kọ́ nínú oṣù kẹwàá ọdún 2026 ṣe múra lẹ̀ fún ti jímọ̀ tòní lágbára lọ́wọ́ ọlọ́run ọba Elédùmarè ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà láṣẹ lórílẹ̀ ìpẹ́ àárọ̀ àpò ojúmọ́ ojúmọ́ rẹ̀ náà ló mọ́ wa o. Ẹ jẹ́ á mọ gbára sí ìdàká mọ́ mu lọ́kọ̀ọ̀kan èjèèjì gẹ́gẹ́ bí ìṣe wa láti inú àwọn ìwé ìròyìn àpè ní ìjẹ́ ti gbọ́ rédíò 101.3.5 FM náà lẹ́ láǹfààní mọ̀ gbọ́ ìtẹ́wétàgbà ní péjú wòlíì ìlítẹrútọ ọmọ ní péjú wegun lábala àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ mi ojúmọ́ rí o.
0: Ẹ má gbàgbé wípé bí a bá ṣe ń tẹ̀ síwájú náà ni ẹ ò láǹfààní ti máa ṣe é pẹ̀lú wa ẹ o àwa nìkan kọ́ la jọ máa ń ṣe é àdìjọ máa ń ṣe ni bí àkókò bá tó àwọn ìròyìn eléyìí tá a bá mú ẹ bá fẹ́ sọ sí níbẹ̀ ẹ ò láǹfààní láti pè wọlé tàbí kẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́. Ṣùgbọ́n fún yín tẹ fẹ́ ti àtẹ̀jíṣẹ́ ẹ jẹ́ fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ máa tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀hún sí àmọ́ ẹ ní WhatsApp line kẹ́ máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí 0747003341 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí láàárọ̀ yìí. Ṣùgbọ́n bí láti máa gba àwọn ìpè yín lọ́kọ̀ọ̀kan èjèèjì á jẹ́ mọ̀ ó yá ká tẹ̀síwájú láàárọ̀ tòní ǹjẹ́ ẹ ti gbá o a kú ọdún o a kú ìyèdùn ọdún kí là ń ṣe gbogbo náà la mọ ọdún tá à ń ṣe ẹwà àyájọ́ ọjọ́ tí orílẹ̀-èdè wa nàìjíríà tí a gba òmìnira ni wọ́n ní a ní àná òde yìí ń ṣe ọjọ́ kìíní nínú oṣù kẹwàá ọdún 2026 náà nàìjíríà ni a pe ẹni ọdún mẹ́rìndínláàádọ́rin yẹn 66 years bẹ́ẹ̀ báyìí ti gbọ́ ẹ ti ń gbọ́ kò tiẹ̀ sí bẹ́ẹ̀ tiẹ̀ ti ní gbọ́ tó káàkiri báyìí gbogbo pọ̀pọ̀ ṣiṣẹ́ ẹ̀ ó sì ń lọ níta. Nàìjíríà yìí bí wọ́n ṣe wá ń ṣe àjọyọ̀ ayẹyẹ ọdún kẹrìndínláàádọ́rin rẹ̀ tó ti gba òmìnira ni wọ́n ti wá rọ àwọn aṣáájú nínú òṣèlú láti àwọn ohun àlùmọ́nì ilẹ̀ wa dáadáa àti àwọn owó orílẹ̀-èdè wọn ni kí wọ́n máa lò ó lọ́nà eléyìí tí ó péye ni o léyìí tí ìṣòro àti ìjìyà àwọn ará ìlú kù tí yóò sì mú kí ìgbésí ayé rọrùn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni o. Talẹ́ni tó sọ eléyìí ẹni ọ̀hún Akínṣọ̀wọ́ òun náà ló fi ìpè yìí síta o lásìkò ìwàásù ní ilé St John the Evangelist ní Ládípọ̀ Oṣòdì Lẹ́kọ̀ọ́ ní ìwàásù náà síwájú sí ni wọ́n ti sọ wípé ó fìdí ẹ̀ múlẹ̀ wípé tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí wọ́n ní ó ń bèrè pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn aṣáájú nínú òṣèlú kí wọ́n yẹ ọkàn wọn wò dáadáa o kí wọ́n sì gbé àwọn ìgbésẹ̀ eléyìí láti mú ìpadàbọ̀sípò àti ìdàgbàsókè bá ètò ajé orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n wá rọ àwọn aráàlú láti lo gbogbo àǹfààní tí wọ́n bá rí láti fi fún orílẹ̀-èdè yìí. Wọ́n ní ẹ má dá àwọn kan wọ́n ní àgbájọwọ́ báyìí òun la fi ń sọ ìyàwó wọn ní ipò kí bá wà bóyá ọlọ́run ló fi í sípò ni àbí àwọn ènìyàn ni wọ́n fi í sípò. Ẹ jẹ́ ká rí wípé a lo àwọn ipò yìí dáadáa láti fi ṣe àǹfààní fún gbogbo ènìyàn

0: ọ̀pọ̀ ìṣòro títí kan ogun abẹ́lé Nàìjíríà àti ti ìjọba ológun wọn ni fún ọ̀pọ̀ ọdún náà ni a ti ń forí tì tí ó jẹ́ wípé àìtí bọ́ nínú ẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé láìpẹ́ láì jìnà wọ́n ní tí a bá ní àfojúsùn tó dára a ó rí pé dídùn báyìí lọ́sàn yóò sọ wọ́n ní tí gbogbo eléyìí pẹ̀lú gbogbo ìlàkọjá tí orílẹ̀-èdè Nàìjíríà kojú wọ́n ní orílẹ̀-èdè náà kò torí ẹ̀ yapa o wọ́n ní a sì dúró papọ̀ ẹbí orílẹ̀-èdè kan lábẹ́ àsíá kan ẹ kú rẹ́rẹ́ ìròyìn eléyìí a ó rí kà nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ti gbọ́ o? Pé kí ni? Bá a ti ṣe ń tẹ̀ ẹ́ síwájú nínú ìwé ìròyìn Vangard ibẹ̀ náà ni mo ṣì wà kí mọ́ tí kú ńbẹ o. Ìròyìn eléyìí náà ló ń wá láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ti Nigeria Party Congress NDC New Peter Obi ni o. Ní iṣẹ́ ti ẹkùn tiẹ̀ eléyìí tó jẹ́ pé ó fi síta ó ṣàpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà bí ibi tó jẹ́ wípé kò dùn láti gbé rárá bí ó ti wù kó mọ. Ìyẹn ò ní àkókò tá a wà yìí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ìṣòro tí orílẹ̀-èdè wa Nàìjíríà lọ báyìí bí ìṣòro iṣẹ́ àti òṣì eléyìí ti bá ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu àìsí ààbò àìsí àwọn ọ̀dọ́ ibi ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ àti bẹ́ẹ̀ lọ. Sọ̀rọ̀ yìí nígbà tó fi iṣẹ́ ẹkú ọdún rẹ̀ síta ìyẹn fún ti ayẹyẹ ti àyájọ́ ọjọ́ ìgbòmìnira ọdún kẹrìndín ní 70 rẹ̀ eléyìí tí orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe tó fìdí ẹ̀ múlẹ̀ wípé àkàìmọye ìlérí òun náà ni ìṣàkóso tó wà lóde ti ṣe ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn ò tí ì rí nǹkan bí ó ti wù kó mọ̀. Ó ní àwọn wá dúró gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tòótọ́ ẹ láti ṣàgbéyẹ̀wò àwọn tí ń ṣẹlẹ̀ sẹ́yìn àtàwọn tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé dáadáa omi lẹ́ngbẹ́ ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ wípé àti jẹ́ mu ó ti ṣe kíni ó ti le fún báyìí o. Wọ́n ní bẹ́ẹ̀ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀kọ́ òun ló jẹ́ pé wọ́n ń kúrò ní ilé ẹ̀kọ́ ní ìfọ̀nàfọ̀nṣù. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí òun náà ló jẹ́ wípé ó jẹ́ pé ó wù wọ́n káwọn náà jẹ́ mùdòmúdò ìṣèjọba ṣùgbọ́n tó jẹ́ wípé wọn ò rí nítorí kíni àwọn ibìkan wà tó jẹ́ pé ìṣàkóso tó wà lóde yẹ kí wọn ó bojú tó jẹ́ pé wọn ò tí ì rí o. Ó wá yànnà náà wípé kí ìṣàkóso ààrẹ Tinubu kí wọn ó tètè gbé àwọn ìgbésẹ̀ eléyìí tó yẹ nítorí pé kíni orí ń ta àwọn Nàìjíríà bàtà ń ta wọn lẹ́sẹ̀ kí wọn mú òróró òtura kí wọn ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì o nítorí nípasẹ̀ èyí òun náà ni orílẹ̀-èdè wa náà fi lè gòkè àgbà gẹ́gẹ́ bí àwa gan bá a ti ṣe ń lálà rẹ̀. Ìwé ìròyìn Vangard ló kọ ìròyìn yìí láàárọ̀ yìí.
0: Ẹ jẹ́ dé ẹ̀ka ẹ̀kẹ́ ọjà ká jẹ́ àwọn iṣẹ́ yìí ká sì fi bẹ́ẹ̀ ká fi ṣe mi mú ohun tí ẹ̀ síwájú ìyẹn ǹjẹ́ ti gbọ́ ìkànnì rédíò 101.3.5 FM.

0: èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolú ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o.
1: Ìkìlọ̀ pàtàkì lélẹ́yìí látọ̀dọ̀ àwọn aláṣẹ Federal Radio Corporation of Nigeria FR

0: ẹ̀jẹ̀ ti gbọ́ tẹ̀ síwájú lásìkò ní rédíò 101.3.5 FM. Ẹ ti gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a fi síta fún ẹ̀yin tẹ́ fẹ́ ti àtẹ̀jíṣẹ́ ò lára àwọn ìròyìn lè ta ti mú àti èyí tá a sì fẹ́ mú. Èyí tẹ́ bá fẹ́ sọ sí níbẹ̀ ó láǹfààní láti pè wọlé tàbí kẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́. Ẹ̀yin tẹ́ fẹ́ ti àtẹ̀jíṣẹ́ ló máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ báyìí sí WhatsApp line ni wa. So 0704 700 3341 fún èyí tẹ fẹ́ pè bí àkókò láti máa gba ìpè bá ti tó á jẹ́ kẹ́ ẹ mọ̀. Ìròyìn àyájọ́ ọjọ́ òmìnira orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni mo ṣì wà, ó sì ń dùn mọ́ mi. Aróde èèyàn ni mí, bẹ́ẹ̀ ni a máa ń bá ní fẹ ìnáwó lójú sí ní fún ìdí èyí mo ṣì wà lórí àwọn ìròyìn ẹ̀kú oríire ọ̀hún. Pẹ̀lú bí gbogbo ọmọ Nàìjíríà gbogbo apáapátá náà ni a jáde lánàá ni a súyáyá síyàrá síta ní ọ̀nà kan àbí míì. Àwọn míì pẹ̀lú bí àwọn kan ṣe wà níta náà làwọn kan wà nílé gbogbo wa náà ni à ń ṣe àjọyọ̀ àyájọ́ ọjọ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà tí a gba òmìnira o. Àwọn ikọ̀ kan tí ó ń polongo ìbò fún olùdíje dupò aṣòfin ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó láti ṣojú agbègbè ẹkùn Agége kejì, ìyẹn Honorable Sule Akindele ẹni Makure Shakiru, òun ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò kan o lábẹ́ olùdarí ikọ̀ ìpolongo náà ìyẹn bá Mòfin Adétúnjì Akinyemi. Wọ́n ṣàgbékalẹ̀ ètò yìí eléyìí tí wọ́n fi sọrí ọdún òmìnira orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá, pàápàá jùlọ láti fi bu ọlá fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Níbi ètò náà lánàá òde yìí náà ni a ti rí ogunlọ́gọ̀ àwọn ọmọ Agége àti orílẹ̀ Agége tí wọ́n tú jáde láti wáyé orílẹ̀-èdè wa Nàìjíríà sí, pàápàá jùlọ ẹni tó jẹ́ olùdíje dupò aṣòfin ọ̀hún. Wọ́n ní eléyìí ó wáyé ní Olúrinde Junction ní Àgbédè yìí ní ìlú Agége ni o. Àwọn ṣàǹkóṣàǹkó lágbọ̀n òṣèlú, àwọn lọ́balọ́ba àti àwọn ọmọ ẹgbẹ́ APC ni wọ́n péjẹ̀ síbẹ̀ o lánàá òde yìí. Ẹ wo ẹsẹ̀ ọgbà èrò lánàá bí àwọn olùgbé Agége àti orílẹ̀ Agége bí wọ́n ṣe tú síta o láti wá pàdé olùdíje wọn àti láti fi ìfẹ́ hàn sí sáà ẹlẹ́ẹ̀kejì Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀kan sí ni o, àti láti fi ṣe àfihàn àwọn olùdíje dupò fún ipò ẹkùn kínní àti ìkejì ní ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, ìyẹn ní ìmúra sílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027 ni o. Ẹ wo àwọn èèyàn jankojako náà ni wọ́n wà ńbẹ̀ o, lára àwọn lọ́balọ́ba tí wọ́n wà ńbẹ̀ náà ni a ti rí ọba Aláége ti ìlú Agége Kábíyèsí Àgbédè yìí Ambaliu, bákan náà ọba ẹgbẹ́ Yemi Latif Ọládiméjì Ọlọ́gbà ti ìlú Ọgbà. Àwọn èèkàn lágbọ̀n òṣèlú náà wọn ọ̀gbẹ́yìn níbẹ̀ o. Ẹ wo ju gbogbo ẹ̀ lọ wọ́n wá rọ àwọn olùgbé Agége àti orílẹ̀ Agége o láti lo ìbò wọn láti fi gbé àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC wọlé nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ lọ́nà, ìyẹn nínú ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí ẹ ó rí kà nínú ìwé ìròyìn The Matrix eléyìí tó jáde láàárọ̀ yìí.
1: Lórí àìjẹ́ ti gbọ́ o,
0: pé kí ni
1: nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí wọ́n ṣàgbéjáde rẹ̀ tí wọ́n sì kọ́ gbangba gbangba wípé tọ̀ níṣe ni àwọn agbébọn o ni wọ́n mọ̀ tún jí àwọn èèyàn gbé iyùn ní agbègbè kan ní ìpínlẹ̀ Kaduna ni o. Iyùn lọ́jọ́ eléyìí tá à ń ṣe ọdún ọ̀pọ̀ ṣinṣin ti ọdún ìgbòmìnira wa lórílẹ̀-èdè Nàìjíríà, níṣe ni àwọn kan wà nínú ẹkùn ìpààyàn kékeré, wọn ni àwọn mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n ṣe kínni ni wọ́n jí gbé tó sì jẹ́ pé wọ́n gbẹ̀mí àwọn kan ní ìfọnáfọnṣu. Wọ́n ní tó fi mọ́ àti ìyàwó àti ọmọ méjì ẹlòmíì, òun náà ló jẹ́ pé ní ìlú kan eléyìí tí wọ́n pè ní Babansuara ìyún ní ìjọba ìbílẹ̀ Chikun ní ìpínlẹ̀ Kaduna, òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀. Wọ́n ní nǹkan bíi àárọ̀ kùtùkùtù àná òde yìí òun náà ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n ṣe ìkọlù ìyún sí ilé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan ìyún ní inú ìlú náà. Wọ́n ní ìkọlù ọ̀hún òun náà ló ṣe kíni ló wáyé nígbà tí àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà kan tó jẹ́ wípé wọ́n sì gbé ìrẹsì léná tí gbogbo wọn wọ aṣọ gírin ẹyùn láti fi ṣàmì àyájọ́ ọjọ́ òmìnira orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní báwọn kan ti ṣe ń jẹ̀rẹ́sì ńlá àwọn kan retí kírẹsì ó jiná èyí tó sì jẹ́ wípé àwọn kan òun náà ni wọ́n ń ṣe kínni ni àwọn agbébọn ṣe ìkọlù sí o. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé arákùnrin kan tó jẹ́ àgbàlagbà ẹyìn òun náà ni ó jẹ́ wípé ó sọ fún àwọn oníròyìn wípé tọ̀ ilé òun gan ilé kan eléyìí tó jẹ́ ilé baba agbalagba yi ohun na ni awon eyan ohun ni awon agbebon ohun oni won kokko wolu ko to di wi pe won ji awon omo re meji gbe bakan na ni won fi die mule wi pe enikan eleyi to gbe ni o ni ikan ninu awon ilu na to ko re je sikiru o fi die mule wi pe to ni se ni awon eyan ohun ni won se kini won fo fence wole o to si je wi pe won wonu agbole na won ni be ni won ti bere si ni se awon se buruku won won ni won se ikolu pupo pupo ju si awon eyan o won ni won fi be mi awon eyan to si je wi pe se ni won tu gbe awon kan lo abi ki eledu akosha
0: ni mba mi o
1: won ni arabinrin kan bembe ti an ji gbe lo atohun ati omo re omo odun merin won ni awon na won se kini won wa lakata awon ajidigbe bayi abi ki eledu akon mo se kini kon mo fi so re kon mo fi so wa iroyin daily post lo ko iroyin ohun laaro yi
0: mo se wa ni iroyin di matrix nje ti gba se won se se ka mai ti gba o iko to polongo ibo fun olidije dipo gomina labi asia egbe oselu APM ni ipinla eko yen allied people's movement awon na se ajoyo ayajo ojo ominira orilede nigeria lana ode yi o pelu awon oro kan eleyi to ja wi pe won fi sowo sita ti won fi bu enu ati elu bi awon olugbe ipinla eko bi won se fi oju wina isoro lolokan ojo kan ti won si reti mudumudun eto oselu awarawa lati bi opolopo odun ti egba oselu APC ti o ti n sakoso ninu awon eku odun re eleyi ti agbeniso egba oselu APM ni ipinla eko ogbeni kazim ayodede ti o fi sita lomuko iko ipolongo ibo laja adeoye o kedun pelu awon olugbe ati omo bibi ilu eko awon loja atawon osise to fi mo awon oniworobo o ki won fun aforiti won o papa julo pelu iwolu ati iwopo oju popo to fojojumo waye ni ipinla eko o fi die mule pe a o nilu ajoyo kankan ti awon ara ipinla eko ti won o ba ri igbe aye iderun gbe o ni isakoso laja adeoye o ni yo gunle eto atunto eko fun igbaye gbadu loni ranran fun gbogbo olugbe ibe ekun ara iroyin eleyi e o mi ka ninu we iroyin di matrix so jade laaro yi
1: o ya je mi o mele yi ki fi kian leyin lori iroyin eleyi to ka tan lati nu we iroyin daily post ni o won ni egbe oselu APM o na ni won si ti bota ti won tun tin su ko mi nu o ni lori ipo ti oro aje orilede wa nigeria wa ti won si n fi die mule ni pe to bi a ba boju wo daada wi nkan mo lo se ju bi ati wo ilo je bi won soro si waju si nipa ile atara

0: kù dáadáa ká sì mọ ṣe kí ni ká sì mọ ó ní ó yẹ kọ́ mọ dáa sí ni ó yẹ ká mọ fọdún yìí dùn ni o kì í ṣe pé ó yẹ ká mọ padà sẹ́yìn ó ní ètò ìdìbò eléyìí tó ń bọ̀ yìí ńṣe ló yẹ ká bojú wò dáadáa kárí wípé kì í ṣe pé bí ìgbà téèyàn ń ṣe yìí jẹ èyí ọ̀jẹ gbogbo ohun tá a bá dì níbò pátápátá òun náà ni kí wọn ó kà síta o fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 bó ti ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí ó ní eléyìí ni ó fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ààyè àti ní ìwòye wípé orílẹ̀-èdè Nàìjíríà ti ń gòkè àgbà àti ń dáadú àti ń dá ṣe nǹkan ìbò tá a dì náà ni wọ́n kà ó ẹ wo ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde lóòrọ̀ kùtùkùtù yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ lágbọ́ òṣèlú náà ni mo kúkú wà o ibẹ̀ náà ni mo ṣì wà nínú ìwé ìròyìn Vangard ni eléyìí wà láàárọ̀ òní. Olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ogun Sẹ́nẹ̀tọ̀ Solomon Ọlámilékan Adéọlá tọ́pọ̀ túmọ̀ sí Yáyì òun ló mà ti kéde pé ẹgbẹ́ òṣèlú APC ó ní ẹgbẹ́ náà kò ní kojú ìṣòro kankan rárá láti ọ̀dọ̀ àwọn alátakò nínú ètò ìdìbò gómìnà lọ́dún 2027 pẹ̀lú bó ṣe ń tẹnumọ́ pé kò sí ẹgbẹ́ míì tó lè dúró láti kojú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ìyẹn APC. Adéọlá ló sọ eléyìí ó sọ di mímọ̀ níbi ìpàdé àdúrà àti orin ìyẹ́lẹ̀ tó wáyé láàfin Akẹ́ ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ogun ṣáájú ọdún 2027 yáyì ní wàhálà tí ó ń bá wọn fínra nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ó ní òun ni wọ́n sì ń fà lọ́wọ́ òun ni wọ́n sì ń yanjú tí ó jẹ́ pé wọn ò tiẹ̀ tí ì rí yanjú rárá bó ti wù kó mọ ó ní àṣeyọrí ẹgbẹ́ òṣèlú APC ó ní ó máa bẹ̀rẹ̀ látorí ètò ìdìbò ààrẹ eléyìí tó máa wáyé ní ọjọ́ 16 oṣù kínní ní ọdún 2027 títí dórí ìbò gómìnà àti ti ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ náà ó ní kò sí ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ tó ní agbára lọ́wọ́lọ́wọ́ báyìí láti kojú ẹgbẹ́ òṣèlú APC ó ní gbogbo àwọn tí ó tẹ̀lé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò yìí ó ní wọn ò rí ẹgbẹ́ kankan lọ o ó ní wọn ò rí ẹgbẹ́ kankan bọ́ sí wọn ò rí ẹgbẹ́ kankan darapọ̀ mọ́ torí pé kíni kò sí èyí tí yóò takútú nínú wọn ẹkún rárá ìròyìn eléyìí ẹ ó rí kà nínú ìwé ìròyìn Vangard tó jáde láàárọ̀ yìí.
0: ó dà ǹjẹ́ ẹ ti gbọ́
1: pé kí ni
0: nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí tọ̀ ọ̀rọ̀ eléyìí náà ló ń jáde o láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ àgbà òṣèlú kan iyùn nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP o wọn ní ẹni náà òun náà ló tún ṣe kí ni ló tún ń láǹfààní láti mọ darí àjọ kan eléyìí tí wọ́n pè ní The Alternative Movement ni o ta ni mo ń sọ pa ẹ̀ ọ̀tún bá Ṣẹ́gun Ṣówùmí ni ó ti sọ̀rọ̀ lórí ìlera ààrẹ látàrí ọ̀rọ̀ táwọn kan ń gbépò yẹ ẹnu káàkiri ṣáájú ètò ìdìbò ọdún 2027 wípé ara rẹ̀ òyá òjòjò ń ṣògun wọn arògùn òle ọ̀tún bá Ṣẹ́gun Ṣówùmí tó jẹ́ ọmọ àgbà ẹgbẹ́ òṣèlú PDP ó fìdí ẹ̀ múlẹ̀ ó ní gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ó ní ọ̀rọ̀ burúkú nígboro ẹnu ni o léyìí tí ó yẹ kó mọ jáde lẹ́nu wọn bí ó ti wù kó mọ oníṣẹ́ rí ṣàkábàì ńlára ààrẹ dá o wọn ni ààrẹ gan ti ṣetán láti ṣe kíni láti tún sin àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà fún sáà ẹlẹ́ẹ̀kejì kọjá ọdún 2027 o gẹ́gẹ́ bí ohun tí Ṣówùmí fìdí ẹ̀ múlẹ̀ lánàá òde yìí nílùú Ìjẹ̀bú Gbó nípínlẹ̀ Ogun ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe ẹ rí kámọ̀tanra wa jẹ òun gangan ń lo òun bọ́ ta báyìí láti bá àwọn èèyàn sọ̀rọ̀ wípé tọ̀ ẹ tẹ̀ ẹ́ sójú ẹ̀ ìyún fún ààrẹ Tinubu ìyún lọ́dún 2027 torí wípé àwọn iṣẹ́ ìdàgbàsókè tí ààrẹ ti ṣe àwọn iṣẹ́ ribiribi tí ààrẹ ń ṣe lọ́wọ́ àti àwọn èyí tí ààrẹ ní lọ́kàn láti ṣe àti èyí tó jẹ́ pé ó ti wà ńlẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́ léyìí tó jẹ́ wípé yóò tún parí ìyún kí ìṣàkóso sáà ẹlẹ́ẹ̀kejì kó tó wá sópin wọ́n ní gbogbo ẹ̀ náà ló yẹ ká bojú wò bá a bá wò lọ́kọ̀ọ̀kan ìjèjì ní gbogbo agbọ̀n a rí wípé orílẹ̀-èdè wa Nàìjíríà ti dàgbàsókè kọjá bí ó ti ṣe wà tẹ́lẹ̀ wọ́n ní bá a bá wò láti ọdún 2023 títí di àkókò tá a wà yìí àkàìmọye ìgbéga àti ìtẹ̀síwájú ló ti dé bá orílẹ̀-èdè wa Nàìjíríà o ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kan ń gbépò yìí ẹnu wípé ara rẹ ni ò yá ó ní ò jẹ́ kí ààrẹ ó lè lọ ìyún sí bí ètò kan eléyìí tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ ìyún ní ilẹ̀ New York ìyún tí wọ́n pè ní United Nations General Assembly tí ààrẹ fi pa á láṣẹ wípé kí igbákejì wọn ìyún Kashim Shettima kí kọ́lọ ṣojú wọn bẹ̀ kọ́lọ ṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ètò yìí wáyé ìyún nínú oṣù kẹsàn-án ṣùgbọ́n Ọ̀túnba Ṣówùmí ó fìdí ẹ̀ múlẹ̀ ó ní gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí gbogbo wọn ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ kiri pé wọn ò tiẹ̀ mọ rárá bó ti wò ó mọ wọn ní ká mọ̀tanra wa jẹ́ o ṣùdí gbígbà náà ni ààrẹ wà wọn ní ara ààrẹ

0: pẹ̀lú láti ṣàgbékalẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà tuntun ní lábẹ́ ìṣàkóso ìrètí ọ̀tun eléyìí tí yóò mú ìdàgbàsókè ìpèsè àti ìmúgbòòrò àwọn ohun amáyédẹrùn lọ́lọ́kan òjọ̀kan tí ó mú fẹ̀ tí ó sì mú fìdí múlẹ̀ sí dáadáa ni ẹ wo wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn torí wọ́n yànnà náà àwọn èèyàn lọ́kọ̀ọ̀kan ìjèjì eléyìí tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ ti ọ̀rọ̀ eléyìí tí ààrẹ Tinubu tí wọ́n sọ lánàá òde yìí ṣùgbọ́n bẹ́yìn bá fẹ́ kà síwájú sí ìwé ìròyìn The Nation náà ló kọ ìròyìn náà síta láàárọ̀.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ jẹ́ mú eléyìí ní ṣókí kó tó di pé a gba àwọn ìpè náà lọ́kọ̀ọ̀kan ìjèjì ní ìwé ìròyìn Punch nílé wa láàárọ̀ tòní. Wọ́n ní ọkùnrin kan tí wọ́n ti dámọ̀ kò tí sẹ́ni ọkọ rẹ̀ náà ni wọ́n gbẹ̀mí ẹ̀ ní ìfọ̀n ní ọjọ́ ròdù ní agbègbè Ajégúnlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Kí lohun tó ṣẹlẹ̀? Wọ́n láwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn méjì kan ni omi ìní dárúkọ wọn. Àwọn ẹgbẹ́ òṣèlú ẹgbẹ́ òkùnkùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n gbomi ni wọ́n wọ̀ ya àjà pẹ̀lú ra wọn. Wọ́n ní ìjà yìí láàrin wọn wọ́n ní bẹ̀rẹ̀ láti ọjọ́ Sunday nínú oṣù tó kọjá ìyẹn ọjọ́ dín ní ọgbọ̀n oṣù tó kọjá náà ni ìjà yìí ti bẹ̀rẹ̀. Wọ́n ẹnìkan nínú àwọn ẹlẹgbẹ́ òkùnkùn kan tí wọ́n fi orúkọ ẹ̀ síta gẹ́gẹ́ bíi kùdú. Wọ́n ní òun ló gún lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹ̀ ní ogun pani kọ́lọ́mọba kódà kọ́lọ́mọba kí ó ṣàánú o. Wọ́n máa sọ wípé nígbà táwọn tó kù náà tí wọ́n máa gbọ́ pé àwọn ti gún ọ̀kan lára wọn bí àwọn náà ṣe yaabo kùdùsù nìyẹn. Wọ́n ní wọ́n ṣe kùdùsù léṣe nígbà tí wọ́n máa gbọ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí. Gbogbo àdúgbò ló bá di ibò lọ yà mí o ni wọ́n ní èèyàn kan tí wọ́n pa. Wọ́n ní wọ́n gbẹ̀mí arákùnrin kan sí Boston ọjọ́ ròdù ní ọjọ́. Wọ́n ní wọ́n padà ń sọ wípé lára àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn kan náà ni wọ́n pa ṣùgbọ́n ẹgbẹ́ òkùnkùn náà ti wá sí ẹ. Wọ́n ní àwọn ò mọ ẹni tí ó gbé ọ̀hún rí. Wọ́n ní kìí ṣe ọmọ ẹgbẹ́ àwọn ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti bọ́ síta láti rí i pé wọ́n fi ojú àwọn ọ̀daràn yìí wọ́n fi ojú wọn gba ilé ẹjọ́ wọ́n fi ojú wọn rí náà fi torí pé kí ni ìwà ọ̀daràn náà ni eléyìí kí a máa ṣe ẹgbẹ́ òkùnkùn ká sì tún máa da ìlú rú. Inú ìwé ìròyìn Punch ni eléyìí wà láàárọ̀.
0: Ẹ jẹ́ àfẹlé ìkun tó pọ̀ tó dunni báyìí náà ní pọ̀ lọ́rọ̀ ẹni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú wa lórílẹ̀-èdè wa Nàìjíríà. Níjọba àpapọ̀ wọ́n ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè pátápátá wípé kí a ṣe kíni ká wà ní ìfarabalẹ̀ o torí wípé kò sí agbègbè kan lórílẹ̀-èdè tó jẹ́ pé wọn iná mọ̀nàmọ́ná ò ní padà dúró ńbẹ̀ tí gbogbo nǹkan ó sì mọ́ lọ bí ó ti tọ́ àti bó ti yẹ torí wípé àwọn ìgbésẹ̀ ti ń lọ lábẹ́nú láti rí dájú wípé iná à ń loná yà à ń loná yòó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́ ọ̀hún nínú ìwé ìròyìn ti The Nation tó jáde láàárọ̀ yìí. Ẹni tó jẹ́ mínísítà fún ìmúṣagbára fún ọ̀rọ̀ iná ọba ìyún Joseph Lásùkànmí Tégbè náà ló fi eléyìí síta ìyún lánàá òde yìí pẹ̀lú bó ṣe tẹ̀lé wípé ìṣàkóso ààrẹ Tinubu òun náà ló jẹ́ wípé wọ́n ti ń sa gbogbo tó yẹ àti àwọn ìgbésẹ̀ eléyìí tó yẹ láti rí dájú wípé wọn ò fi agbègbè kan lẹ̀ wípé wọn ò ní ní àǹfààní sí ipa bí ó ti wù kọ́ mọ́. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣe rí ìdàgbàsókè bá gbọn náà ba orílẹ̀-èdè wa Nàìjíríà wípé kì í ṣe kékeré o torí pé láàrin bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí ló jẹ́ wípé àwọn kan ń wọ́jà rẹ̀ tí wọ́n sì ti ń jẹ ìgbádùn iná ọba ní ọ̀kọ̀ọ̀kan èjè ìṣẹ́yìn tí ń rí jẹ lágbà ọ̀dọ̀ ti níbẹ̀. Nítorí ìdí èyí wọ́n kí gbogbo ọmọ Nàìjíríà ta ṣe kíni ká fọkàn balẹ̀ torí iná ọba yóò padà wá kálé kàkò ìyún ní gbogbo agbègbè léka ti rìn tí ìwé ìròyìn The Nation ló kọ́ láàárọ̀ yóò ti kàn yín báyìí 0704-700-3341 0704-700-3341 nọ́mbà tí ẹ fi láǹfààní lápè wọlé ìyún ní àárọ̀ yìí. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà.
2: Ẹ
0: ṣeun. Yes sir.
1: Ojúmọ̀
0: tọ́ ẹ ṣeun.
2: Wọ́n ti ẹ̀mọ́ rẹ̀ ní pé àti ìfẹ̀lúwà ọ̀dá nǹkan kan mọ́ ni wọ́n ní táwọn bá ti wọlé tí nǹkan bá ti lọ́wọ́ ìdè lọ sá àkọ́kọ́ láwọn máa lò àwọn máa gbéjọba lẹ̀ àwọn tó ti gbé ní tẹ́lẹ̀ àwọn tó tọ́ bá ti wọ̀ bẹ́ẹ̀ báyìí ìdìbò agbára yẹn máa ń gùn wọ́n ni pé kó ṣe tó máa máa wù wọ́n wá ń tàn wá ń pé táwọn bá ti débẹ̀ ṣọ́ ọ̀fẹ́ ká fi ìdìbò máa wù ọkọ̀ lórí ẹ̀ jàre àwọn ti ẹlẹ́
1: Àtẹ̀jíṣẹ́ kan tó wọlé wọn kó ojúmọ́ orúkọ mi ni wálé láti gbódùgbèrí ẹgbẹ̀rígbẹ̀ ìkòròdú. Wọ́n ní

gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ ìgbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹkú ìpalẹ̀ níkànnì rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí Eniola Abosede ọmọ Sally Iwomo gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀kẹ́ lu àwọn ohun tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbéèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú Eniola Sally gan leto tó lè tajà yín níbi tá a ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa ta wàràwàrà pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè máa ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe Eniola Abosede Sally Eniola Bentley sórí 09115173370 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM dago méjìlá níkànnì rédíò 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

0: ready to deepen your consciousness of God, join Prophet Victor Ilori on an hour of consciousness. Wakati Akiesi, a powerful 15-minute program of spiritual awakening, faith, and divine insight. Tune in to Radio 1 103.5 FM Lagos every Friday from 8:30 p.m. to 8:45 p.m. An hour of consciousness is brought to you by Christ Consciousness Church of God, 6 Rafiu Street, Makoko Yaba, Lagos. Don't forget, 8:30 p.m. to 8:45 p.m. every Friday on Radio 1 103.5 FM. Don't miss your moment of consciousness.
1: Ikilo pataki leleyi latodo awon alase Federal Radio Corporation of Nigeria FRCN ti gbogbo ara ilu gbogbo nile ise adani gbogbo eyin te je oludokowo lati jina ketekete ti ile ijoba National Broadcast Academy NBA to nbe nilu Keja Federal Radio Corporation of Nigeria n se kilo kilo tori wipe a wi fun ni ko to dani agbaja kadi ni ile ijoba to je ti ile eko National Broadcast Academy to wa ni number 1A Adekunle Fajuyi Road Ikeja nipinle Eko ki ise futita be la o ya yan lati lo fun gba kigba o gbogbo enikeni to ba dowo po pelu eyan keyan boya awon agbaleta tabi eyin te fe dokowo kowo le lori eji na ketekete si ikilo leleyi latodo awon alase Federal Radio Corporation of Nigeria FRCN pe ile National Broadcast Academy to wa ni number 1A Adekunle Fajuyi Ikeja nipinle Koko si futita tabi fulisi yiyanyo eji na kete kete si o keni to gba o so feni ti o gbo
2: gbogbo omo Nigeria bi eto idibo gbogbogbo odun 2027 se nsumo o daju pe a o ni awon oludije to wu wa lati yan to yato sira a le ni egbe oselu ti a nse atileyin fun to yato sira sugbon ohun ko lo so gbogbo wa po ajo omo orilede Nigeria nitori na ma se jiyan nitori oselu ma se bu enikeni ma se alemo enikeni ma si se kolu enikeni nitori eni to fe dibo fun yato si ti e dekun ati ma to iroyin eleje tabi ayeso oro ti a ko fidi e mule kiri oro ta ba so loni le fa iberu ipaya ati palola bakan na nibi dibo duro sori ila pelu suru tele awon ofin ati alale dibo gege bi eri okan re se to sona bowo fun awon oludibo to ku bowo fun awon osise leto idibo ti je ki won se ise won bo ti ye won ti pe eto idibo ki se ogun oludije re ki se ota re awon iya to wa ninu osere lasiko eto idibo ko gbodo di ohun ti yo so wa di ota ara wa idibo alafia bere pelu re se ki ohun wa han ninu idibo wa ki alafia si joba idibo wa alafia wa Nigeria wa dibo pelu ogbon dibo pelu eri okan dibo pelu alafia Nigeria yi ti gbogbo wa ni o ikede yi wa lati le se radio 1 103.5 fm fm
3: gbogbo ẹ̀yin alayẹyẹ ẹ̀yin ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti yá o ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ̀kú ìpalẹ̀ níkànnì Radio 1 103.5 FM ẹ̀ka Radio Nigeria nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kíra wa kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ìkẹ́kọ̀ọ́ gboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ ó yá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ẹ̀rẹ̀ laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 p.m. nígbàtí ẹniọlá Abọ́fẹ̀dé ọmọ sálíwò mọ̀ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn tí ò lẹ́lẹ́gbẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ń ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá a ti máa pẹ̀ kẹ́lu àwọn tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ẹ̀ṣẹ̀ béèrè níbi tá a ti máa béèrè àwọn orin tẹ́ ẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa bala tá a ti máa kíra wa fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹniọlá sálíwò gan lẹ̀tọ̀ tó lè tajà yín níbi tẹ́ ẹ ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́sì mọ́ ta warawara pàápàá jùlọ ẹ̀yin tí ń tẹ̀ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò ẹ tún lè mọ́ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ ẹ bá fẹ́ kí gbogbo àbí fún ìkéde àti ìpolówó ọjà ẹ mọ́ pe ẹniọlá Abọ́fẹ̀dé Sálíù ẹniọlá Bentley sórí 091-151-733-70 091-151-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday laago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 p.m. daago méjìlá níkànnì Radio 1 103.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbàgbẹ́.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bàdé bí ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan ṣe, jẹ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkú.
1: Bàbá Òṣùlá ti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kámú.
2: A ò mà ní gbà kámú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
1: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wa ó kílẹ̀.
1: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòrò ojú lè gbà wá.
2: Ní bàbá Òṣùlá léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sì gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070-38-61-5168 070-38-61-5168. Kó tó di pé òun ó tẹ̀síwájú, ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú Òyìnbó. Ẹyin bí kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú Òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú Òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ pé òun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ mọ bìkan. Tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Eye Solution, ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nílé. Tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sú yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Eye Solution. Ẹ bàbá ò mọ fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.
3: Olú iléeṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop. Ilé epo tó dojú kọ Asọ́lọ́ Bus Stop yẹn, síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Odò, Arawa Street, Nọmba 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop. Tẹ́ ẹ bá ti bọ́ọ̀lẹ̀ ńbẹ̀, opposite Abbey Bus Stop yẹn, ẹ ti rí bánà Òṣùlá Aba ńbẹ̀. Ẹ̀yin tífọ̀, ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí Àbàtà lọ́dọ̀ Òṣùlá Aba. Ẹ̀yin tí ìyànà pájà, a ń bẹ ní Nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ Dá Ìdímù Road ní ìyànà pájà ní àdojúkọ Gowan Estate. Emma Bawambe. T. Osodi. Awani. Ladipo Bostop. Ni Ikeja Long. Nilepo Majok ni Adoju Kobi Bridge Eleseye Etiri Magnet Plaza Te Bati Debe Ebere Block 125 Etiri Bana Wambe Anifa Isanubao
0: Ekpe Wanso di number 091-57-58-9016 091-57-58-9016 Tabi Kepi Wansori 070-3861-5168 070-3861-5168 Ebo Iwoto Obati Gbinyanju To Ti Loka Akiri O Ti Logba O Ti Lawo Nipa Oro O Loju De Yi to ti wa fe ma dabi pe o ti nsu wa e o ti dodo eni t'Olorun oba mi fi ran e ti dodo eni to moju le ja re ni o ani se mo si tun tenu mo tori pe ohun to ba dani loju a fi gbaya ni gbogbo awon ti won ti wa si le ise Osula Aba Eye Solution gbogbo won lori gbala ari daju le yi je o bo si jenu e je ndeka polowo oja na mo nbo o eku ka
4: awon agbabo won so pe igi guguru magun mi loju atokiri lati nlo amojuto irinu eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo oku wa wa nba mi e po ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide fuya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba ti ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bo lodo Osula Herbal otito inu ati iberu olorun ni won fi nsise ti won ko rudura
0: iwo ti nri bi oye tabi o ti ruku ruku ru oju lewo o nta bai bai abi eru oruko to wu ki won le ma pin fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo ni le ise Osula Aba Eye Solution baba gangan be pelu mi ni le agodo en to ba ya e gbohun won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu bo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba orun loju elomi o ti je ki ifopa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese rajo die e ku kale o

0: Ekaabopada. Ewa gbo o gbogbo awa omo ti tawon baba wa n pariwo ton pariwo fun wa awon o marina daada awon o marina daada se loju n pa ton wa mi poroporo e ma je ko ro won osu yin e mu won wa sile ise osula aba eyin na o ni fa isan lo ba omo re ni o gbeyin awa na o baba to jiya nitori wa mama to jiya nitori wa won o mo gbodo di tan wole abi looto e ti gbianju o e ti sare sotun sare sosi sugbon beyin o ba ti debi ti olohun oba abi o ti de gbianju re lade bi igba ti o gbianju ni ile ise osula aba eye solution ibe ni ke lo o da mi loju pe te ba debe olohun oba mi o de gbianju yin lade won foju won rina kedere tamo na o fi alaafia lule aye ke eyan o fe jeun kori na ri n to fe je abi ka lejo o wole ka tete meni to wole olohun mo se wa laja wole kabi tamo wa so pe kabiru ka abo ti kabiru o wole ta wa mewure ewure jade ai loju lo n je ki agbalagba o si ranran laisun toju o ba fo ese oni sina ai se dede oju lo meyan sese ma fowo pa ogiri ko to rin ai se dede oju lo mu eniyan jasi koto jasi gegele eniyan tolohun oba mi ba kadara pe anada nu won dopin lori oju won to nyo won lenu lolohun oba mi oke ma n dari lo sile itoju oju osula aba eye solution opo olohun oba mi la won dibun o opo olohun ni won ba duro bẹ́ẹ̀ sì ré àwọn òkè ń farapamọ́ jẹ̀yàn níyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí tá a bá ń pè wọ́n ní sẹ́hù nínú alágbo nílẹ̀ yìí gáúsù sàmánì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé ìròyìn iléeṣẹ́ osula aba eye solution kò tí ì dé ṣé tí ìgbọ́ ti yín ni àbẹ́ ẹ̀ mọ́ gbọ́ tantantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri ipò àìrìnà kàwé tẹ wà yìí àìrìnà ka báìbù ẹ lè ka kùránì kòtù lẹ́yìn wò ojú yín ó wá ń jọ gegele ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde só tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀ àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ nọmba yìí ẹyin ẹ pe nọmba yìí o àwọn lọlọ́wọ́ ọba mìíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo àwọn tó bá lárun ojú ó yá ẹ mú báyìrò kẹ̀kọ́ nọmba ń kalẹ̀ báyìí 091-57-58-9016 091-57-58-9016 tabi ke pe 070-38-61-5168 070-38-61-5168 namba baba osula no baba osula lo so wipe ti awon ba si nbe laye ta won nbe loke ipe ko seni ti o mo figo soju ko to le di pe yo mo riwe ka tabi ko to te computer i mo figo soju ka bible ki je ki eniyan mura si ohun to nyo lenu ninu oju e wo ohun to nyo ni lenu ninu oju la ba moju to ka eje ka figo sile e wo eje n tu baba sile ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn ẹ̀ ó yá
1: eku kan
2: ah ah ila ti ati pariwo lojo to ti pepe won bo won bo
3: won ti de o abagangan le mo ba ti o ma da
2: go gbe ni alon
3: isoro eyi ke yi tin koju iriran eda
2: na o ti pe ta bo se se bere
3: ati nawo nawo o ti suyi e ti fe gba kemu
2: o ma ni gba kemu aburu
3: neck infection lo njo wa lenu to ti wa da kon lerun
2: to si akoba foju wa
3: bi ati saye
2: won ni apoju suga ni o je ko tu wo clear
3: ona metata ti soro du le gba wa
4: baba fula lewu ati gbogun to ki le kojo e ti gbogbo eti to ni anfani ati ma gbo osula aba ile ise to je pe igbaye gbadun gbogbo eda lo je won logun nibi cafe we ategbo tuide daide gbogbo aisan olojo pipe abi eyi to sese bere aisan telomi ti nawo nawo si tan ti fe gba kamu tan ti fe sori tinu e ma ti je ka gba kamu aburu o adiye ti o ti ikusi le jagbado ile ise wa lo si agbekale egbogi alagbara bi ara egbogi oni beta 3-in-1 package to nse ise fun isoro oju olojo pipe ati gbogbo aisan to le fa sababi re osula eye solution powder plus osula ababitas osula antibiotic powder mete ta ni joba si ti sayewo lori re tan si ti lu lonte won ti ni navdac number o to ba nse wa bi eni pe oju wa nlewo o nta baba o n to sumo la le ri to ba jin a o le ri eyin ri bi oye se le yin ri kurukuru koto leyin wo o wa n do gegele loju wa eyin ori na ka nkan to ba we mo abi gbogbo nkan sokunkun eyin o le wo ina eyin o le wo orun se ni won sese nfa yin ni tete ke to le jade eyin o da oju eni to nki yin mama gbogbo aye tin fura pe nkan kan tin sele si oju titi wa eyin o le wa moto lale mo nitori airina won ti fe da wa duro lenu se eyin wo nkan funfun to le tonto sibi iriran titi wa iru oruko wo lawon oloyinbo ni won ti n ba wa pe in tin yo iriran ti wa lenu osula eye solution powder plus ni egbogi tawon aye tun lo to fi ni lokan bale to kaju eyikeyi isoro to n yo oju wa lenu ile ise wa lawon eyan n duwe fawon eyan won to ni pe ni ja oju tan ti nawo nawo toto kope te si danu nitori re si e ma laagun jina mo o eye fowo sofo eyin ologbon dori eja mu eyan te ba ti ri pe nkan kan tin sele si oju wa tabi ani eni to n sele si ile ise osula haba ni ke mo botara osula eye solution powder o ni gbogbo awon to ni penija oju tun lo tan fi mori bo lowo anawo si bu atu osula eye solution powder o mu oju to n su to ri bi oye atoju to n wo bye bye ti ko le kawe ka bible ma le rekete ni o gbogbo eyin to je pe beyin o bai ti ifigo soju eyin o kin ri nkan ka imo ifigo soju kawe ka bible te phone te computer ki mo je ke eyin o mura fi ntin yo won lenu ninu oju o in to n yo ni lenu ninu oju lo si ye ka moju to o ko to di pope melo melo aseyori ta ti ni akaimoye ejeri nile ise osula haba se ti arabirin kan to je pe bi o bai ti ifigo soju ko kin ri nkan ka tolorun lo wa fun la fe so ni abi eni to ti se ise abe lekini to ti se lekeji to je pe nti won tori re se ko kuro nibe abi ti arakunrin kan to ti lo si oke okun lati lo se toju oju nbe nigba to pada de se lo tun ri bi oye se lo tun ri kurukuru afigba to lewe ategbo ile baba wa nile ise osula haba lana danu fi dopin lori oju won o osula eye solution powder ti wa yi won o kin kan soju o enu bayi le ma lo si tẹsi ma ri resort re ninu oju wa gbogbo eyin omo tawon baba wa ati ya wa n pariwo pe awon omo ri na dada tan ni se lo ma n da bi en pe kurukuru n bole ninu oju awon nkan kan se weli weli ninu oju won to da bi n pe iri n se gbogbo nkan wa n jo funfun funfun loju grandma grandpa ba se n kolugba be na n kolawo ninu ile e ma mo je koro won osu wa awon baba ati ya to jiya nitori wa ka le debi giga ka le je eyan pataki won omo gbodo di tan wole keyin o fe jeun kori na ri n to fe je ka lejo wole ka ma ru alejo to je aise dede oju lo mu keyin o sese ma fowo pa ogiri ko to le rin yoruba ni eye ki ifo ko fori togi bi eye ti o loju ko o gbogbo eni to n gbo mi oju o ni rele de gbogbo wa o address wa ni yi o
1: olu ile ise wa wa ni ilu ikorodu nibi gbogbo te ba tin bo e bo le ni agri bus stop ni ilu ikorodu leko egbe okada to nlo si asolo bus stop ile epo to doju pa asolo bus stop yen street to wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti bo le nbe opposite abe bus stop yen e ti ri bana osula ba nbe eyin ti fo e mo ba wa pade ni first park bus stop te ba ti debe e ni ki olokada ko ma gbe lo si abata lodo osula haba eyin ti yana paja ambe ni number 33 olohun adaba bus stop ni egbe da idimu road ni yana paja ni adojuko gowan estate e mo ba wa nbe ti osodi awa ni ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo gba o
4: ero bani soro wa re o whatsapp number wa na si ni 070-38-61-51-68
5: wọn àgbàbọ̀ wọn sọ pé igi gogoro má gùn mi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrìnrìn ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ ọkọ wa wà nígbà mí ẹ̀ pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣe é ṣe kó o ti nọ́gbàrá nọ́gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ òsúlá herbal òtítọ́ inú àti ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúró.
6: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́ òsúlá herbal àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ òsúlá eye solution powder òsúlá antibiotic powder òsúlá herbal bitters kò ṣe mọ́ ni ni àwọn egbòogi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà gbogbo tí ń jẹ́ titọ́ ọlọ́run ànádànù àádópin ni o òsúlá bitters kò ṣe mọ́ ni ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọn lógún òsúlá bitters ló ń fọ oróun tódùntódùn kúrò nínú àgọ ara a máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tódùntódùn àfi kaya ní òsúlá bitters nínú ilé o kó bá wa fọ oróun tódùntódùn kúrò nínú àgọ ara wa bí ṣúgà bá pọ̀ lápọ̀jù àkóbá tó ń ṣe nínú àgọ ara wa kò kéré o a máa ṣe àkóbá fún ojú kì í jẹ́ kéèyàn ríran dáadáa bójú bá ń yọni lẹ́nu téèyàn sì ní àpọ̀jù ṣúgà àfi ká a kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga a sì máa ṣokùnfà ojú sísú àti àìró oorun sùn a máa ba iṣan ara èèyàn jẹ́ a máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó pọ̀n pẹ̀pẹ̀ ẹ̀yin ti ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn lórúkílẹ̀ ó tó mọ́ òsúlá bitters ní kẹ́ ẹ lo ńṣe lẹ́yìn gbìnkì kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́ ẹ̀yin tẹ́ ẹ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́kólíẹ́ ọmọ ń rẹ̀ wá tẹnutẹnu ọmọ ń rẹ̀ wá tọkàntọkàn ìrìn kékeré la rìn ẹ̀yin ti ń sinmi láìmọye ìgbà lójú ọ̀nà ẹ lò súlá bitters kọ́ọ̀bù omi kan lẹ̀yìn mu ike ọ̀dà bíi méjì lẹ́fi ṣẹ̀yú ẹ̀ padà àpọ̀jù ṣúgà tó ṣe àkóbá fún ojú òun náà ló ń pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fin tí ò lè gbérí mọ́ òun ló ń siwájú kó tó di pé ẹlòmíì ní stroke a ò ní rógun apákọsẹ́ o ẹsẹ̀ náà tún di jọwọ́lọ́ o tẹ́ ẹ bá ń gbọ́ silent killer àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú àwọn ọmọ wa o tọmọ kékeré tàbágbàlagbà tán bá ń jẹun tódùntódùn àfi kaya ní òsúlá bitters nínú ilé o gbogbo iṣan ara tó ti dòkú tẹ́ ẹ bá ń lo òsúlá bitters gbogbo rẹ̀ ló máa bọ̀ sípò òsúlá bitters ojúlówó egbòogi ajísanrin òsúlá antibiotic powder òun ló fẹ́lẹ̀ kẹta rẹ̀ fún gbogbo èèyàn tó ní chronic infection ojú ara ń yún wa nǹkan funfun jáde wá láti ojú ara tí ò tẹ́ wa lọ́rùn inú wa ń kùn gbùrùgbù nǹkan ń lẹ̀ mọ́ wa lọ́nà ọ̀fun ó ń ṣe bíi kápọ̀ a ò dẹ̀ rí pọ̀ òsúlá antibiotic powder ló ní agbára lórí ògbólógbò chronic infection tó ti wọ inú ẹ̀jẹ̀ tó ti di kòkòrò abẹ̀jẹ̀jẹ̀ tó mú kí nǹkan kan máa sọkúlú kunu kaka kiri ara wa ara nta wa ara nja wa je chronic infection to ti mu kelomi ko sa dede ma ru kan ma gbe gbogbo ayewo lelomi ti se paton ton sele ninu agu ara won won o mo osula antibiotic powder a ma foro ogbologbo kokoro inu eje to n beje wo kaka kiri ara to wo dapa to fun apa ni isoro to wo dese to fun ese ni wahala to mu ki gbogbo ara elomi ko ma wuwo lati gbe bara te yun wa be lo nja wa je ara ma ta elomi lai fomi atapara osula antibiotic powder ohun lo gbagba agbarun wole o teyin ba nto sere sere gbingbin leyin gbinkin ke to le seyo eyo tin yo kin jade dada gbogbo awon agbalagba ti o gbologbo infection to ti so won di eni to ni prostrate ti eyo won o se be jade dada mo toju tun yoru won lenu kokoro inu eje to ti akoba fun oju o na lo sakoba feti o feti elomi o fi gboro mo gbogbo igba ni kokoro n jade lara todo eyin kokoro inu eje olojo pipe to ti fakoba sinu eje to ti fun wa ni ako narun to wo sinu oju to mu koju wa mo su to mu koju wa mo wo bye bye ti ko je kari na dada ba se fe eyin wa nri bi oye eyin wa nri kurukuru eyan to ni isoro oju to si ni ako narun be se nse itoju oju be ni ke ma se toju ako narun o be yan ba ni ako narun lara to lo nse ise abe foju o dabi eni to nge igi lori ti o wu tegbotegbo ni o on lo ma nsi okunfa ti elomi fi se ise abe lekini ti won fi se lekeji nkan tan tori re se lo tun pada sibe osula aba antibiotic powder lo lagbara lori gbogbo chronic infection ati ogbologbo kokoro inu eje pelu ako narun ta ba nsoro nipa ka fewe ategbo se itoju oju ati gbogbo aisan to le fa sababi re ka wu gbogbo e ti gbongbo ti gbongbo olokiti bi obo osi o ile ise osula aba ohun ni ke ma botara iberu olohun la won fi nsise ti won o
7: tun tun leleyi o lati ile ise osula aba osula bita lo nje bomo kekere tabagbalagba ba nje ntodun todun afi ke ya lo ni osula bita ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to le koko to fun ni nitia e ma lo egbogi alagbara bi ara osula bitas gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilo eje to wa fa kapa wo ma wuwo kase wo ma wuwo irin die larin awa mi gule gule elomi agbese lele se lo dabi pe won te lailonu male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elomi ne badi osula bita ni ke ma lu e wa gba o akiesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile to n pariwo ogun ile ise osula aba awa ko la ran won ni se o
8: eyan legbata te fe ba wa dogun po aye ti sisile lodo wa o lori ego igi osula bitas e pe wa lati foruko sile a ma so adugo ibi ti e wa gbogbo isara to ti doku te ba nlo osula bita gbogbo re lo ma bo sipo o ma nre wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo e lo osula bita o fo danu ka wa moribo lowo ara yiyun ara tita nkan to le mo wa lona ofun to nse bi kapo te ode ripo isan ara wa to nfa ni so den den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula bita ni ke lo o fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu osula bita ojulowo egbogi ajisan
6: ni address wa ni yi o
1: olu ile ise wa wa ni ilu Ikorodu nibi gbogbo te ba ti nbo e bo le ni Agric Bus Stop ni ilu Ikorodu Leko egbe okada to nlo si Asolo Bus Stop ile epo to doju pa Asolo Bus Stop yen street to wa legbe re odo Arawa Street number 30 atun wa ni Isawo ni Abe Bus Stop te ba ti bo le nbe opposite Abe Bus Stop yen e ti ri bana osula aba nbe eyin ti fo e mo ba wa pade ni First Park Bus Stop te ba ti debe eni ki olokada ko ma gbe lo si abata lodo osula aba eyin ti iyana paja ambe ni number 33 Olohun Adaba Bus Stop ni egbe da Idimu Road ni iyana paja ni adojuko Gowan Estate e mo ba wa nbe ti osodi awani ladipo bus stop ni ikeja long nile epo majok ni adojuko bi bridge elese yen e ti ri magnet plaza te ba ti debe e bere block 125 e ti ri bana wa nbe ani faisan lo ba o
9: ero bani soro wa re o whatsapp number wa na si ni 07038615168 07038615168 emule kan si 07038615168 oju oni relede gbogbo wa o
10: Radio
11: 103.5
10: FM.
11: Radio 1.
10: Radio 1.
11: Radio 1.
10: Radio 1.
11: Radio 1.

sọ̀rọ̀ tí ó láǹfààní láti máa pè sí òfin ẹ̀yìn tí ẹ fẹ́ pè tí ẹ fẹ́ kí o nínáwó àwọn tí wọ́n dájọ́ ìnáwó sọ́nà tí ẹ fẹ́ kí wọn 0704-700-3341 0704-700-3341 náà ni ojú òpó tẹ máa fi bá wọlé tẹ máa bá wọlé ní àṣálẹ yìí ẹyin tẹ fẹ ti àtẹjíṣẹ náà whatsapp line ni wa náà nìyẹn ẹ máa fi ṣọwọ sí whatsapp line ni wa ẹ bóyá ẹ wà ní ibi tó jẹ pé fàájì ó ti ń ṣàn tẹ pé síá yẹn ẹ ariwo yẹn wá pọ díẹ bóyá ẹ kàn ń gbọ tiwa nìkan nìyẹn ẹ wò pé àbí ẹ bá pè ariwo lè fẹ wọlé ẹ lè fi àtẹjíṣẹ ṣọwọ sí whatsapp line ni náà 0704-700-3341 0704-700-3341 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ máa fi tẹ àtẹ̀jíṣẹ́ ìyẹn ní àṣálẹ̀ yìí ẹyin tẹ fẹ́ pè náà ẹ máa pè 0704-700-3341 ẹ má gbàgbé wípé bẹ bá ti pè bẹ bá ti kí ẹni tí ẹ fẹ́ kí ẹ ó láǹfààní láti ṣèbéèrè orin yòówù tẹ bá fẹ ní àṣálẹ yìí a ti ní àwọn àtẹjíṣẹ àwọn ìkíni kan lọkàn ìjọkan tó ti wà ní iwájú wa ń bí gbogbo ẹ náà ni a ó kà sí etí ìgbọ̀nyín 0704-700-3341 0704-700-3341.

0: Hello. Ẹ jẹ bá yẹ rídíò yín sílẹ̀ ló yẹ kalẹ̀ ò à ń gbọ́ yín. Ẹ ti wọlé o bẹ́ẹ̀ bá ti wọlé ẹ jọ́. Ẹ bá wa yẹ rídíò yín sílẹ̀ ká lè gbọ́ra wa yé dáadáa. Ẹ èrò pọ̀ ní orí ìlà ìpè a sì máa já ìpè. Hello. Ẹ kalẹ̀ mà o.
1: Ẹ kújọ mẹ́ta
0: o. Ọjọ́ kan pẹ̀lú mà.
1: Ẹ kọra jẹ́ o.
0: Yes, ma.
1: Àti Sàlá ló ń pè láti Ìkòròdú.
0: Láti Ìkòròdú, ẹ kalẹ̀ mà.
1: Ẹ kalẹ̀ o.
0: Gbogbo àwọn ará Ìkòròdú kọ́.
1: Ọmọ àwọn ará Ìkòròdú wa, mo fẹ́ kí má nara ẹni o láti, ó wà ní sí ìwò, ó fẹ́ tòkù mà mẹ́ẹ̀. Níjọ mẹ́jọ Sátọ̀dé ọ̀nì tẹ́ẹ̀n.
0: Kí lẹ forúkọ wọn?
1: Má nara ẹ.
0: Kó lóò lé èyàn. Níbo làwọn wà?
1: Níjọ mẹ́jọ ní síwò.
0: Ó dáa. Àwọn náà, bí wọ́n bá ní orí ọ̀fẹ́ láti máa gbọ́ àbí àwọn èèyàn tí wọ́n mọ̀, wọ́n á mọ̀ pé àwọn ti kí yín o. Kú ìpalẹ̀mọ́ òkú ìyá yín tẹ fẹ́ ṣe. Lágbára Ọlọ́run ọba, iwájú tí màmá dojú kọ á da ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́. Orin wo lẹ fẹ́ mà?
1: Ọmọ Nọ́sírù lọ láìkì, Nọ́sírù àtúwọ̀ lọ láìkì.
0: Nọ́sírù.
1: Àtúwọ̀. Bẹ́ẹ̀ni.
0: Ó dá, tabari, a jẹ́ kẹ́ mọ̀. Yes, ma. Yes. Ẹ má ti sùn o. Àtàwọn àti yín báyìí aago méjìlá ni láti sìn sí di aago méjìlá náà ni. Hello, ẹ kalẹ̀ o.
2: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sà.
2: Àmàgbé
0: tó sọ máa. Ọlọ́run ló ń tọ́wọ́ kọjá tibí tí ẹ ti ń pè wá sà.
2: Láti Ìgàn Aládé ni o.
0: Ìgàn Aládé.
2: Bẹ́ẹ̀ ni mà.
0: Ẹnì ṣó ń lẹ̀ sà.
2: A fẹ́ kí èèyàn kan ní mà. Ẹnì ká fẹ́ kí Abiona Pẹfa. Òkú ìyá wọn ń bọ̀ lọ́nà.
0: Oda, oda.
2: O
0: iwọ lẹ fẹ sa.
2: Saheed Òṣùpá.
0: Saheed Òṣùpá. Oda sa, ẹ máa bá wa ká lọ. Ẹni máa kú akúkú dàgbà. Gbogbo àwọn tí wọ́n ti ń pè tí wọ́n ní ká máa kí àwọn èèyàn wọn òkú náà ní agbára Ọlọ́run ọba. Ọlọ́run ọba wa dẹlẹ̀ re fún àwọn òkú yìí láṣẹ ti Èdùmàrè iwájú tí wọ́n dojúkọ ada ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ bákan náà. Ẹ̀yìn tó fi sílẹ̀ kò ní bàjẹ́ ẹni agbára láṣẹ ti Èdùmàrè. Eléyìí náà ni ó fi mú mi fẹ́ mú ìkíni eléyìí. Ọlá yìí òun ni ọjọ́ mẹ́jọ olóògbé olóyè Taoreed Fáróhunbí tí ọ̀pọ̀ mọ̀ sí Bàbá Aládò. Ọjọ́ 24 ní oṣù tó kọjá yìí ni olóyè Fáróhunbí jáde láyé. Èkán láwùjọ ni wọ́n tí wọ́n tún jẹ́ aṣáájú ẹgbẹ́ onímọ́tò ní ìpínlẹ̀ Èkó. Ìyẹn ní ìgbà ayé wọn kí Ọlọ́run ọba kó bá wa dẹ ilẹ̀ fún wọn o. Iwájú tí wọ́n dojúkọ kó da ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ náà kó má bàjẹ́. Ọlá òde yìí ọjọ́ 3 oṣù kẹwàá ni ètò ìsìn ọjọ́ mẹ́jọ wọn tí yóò wáyé ní ilé olóògbé ní Ìṣẹ̀rí Òkè Afáni Sọlọ̀ Jákàndé bus stop. Ìyẹn ní ilé Aládò gan-an. Kò sẹ́ni tí ò mọ ibẹ̀. Gbogbo àwọn ará ibẹ̀ wọn a ti máa mọ̀ báyìí. Lórúkọ ọ̀kan lára àwọn ìyàwó wọn ìyá Kazo Aláṣẹ̀mí Shard Ventures náà ni wọ́n ní kí a máa ṣe ìkíni yìí. Màmá ẹ kú ọ̀rọ̀ èèyàn o. Ní agbára Ọlọ́run ọba, Ọlọ́run a foríjì wọn. Gbogbo àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ tí wọ́n fi sílẹ̀ Ọlọ́run ọba a túbọ̀ máa wà pẹ̀lú wọn. Lẹ́ẹ̀kan sí olóògbé Taoreed Fáróhunbí tí ọ̀pọ̀ mọ̀ sí Bàbá Aládò. Ọlọ́run ọba kó bá wa tẹ wọn sí afẹ́fẹ́ rẹ̀. 0704-700-3341. Hello.
1: Hello, ma.
0: Ẹ kalẹ̀ o. Yes, ma.
1: Akoto.
0: Ọlọ́run ló ń tọ́ orúkọ yá tibi tí ẹ ti ń pè wá.
1: Yásìlá ló ń pè láti Mushin.
0: Yásìlá láti Mushin.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹnì ṣó lẹ̀ mà tálẹ̀ fẹ́ kí.
1: Mo fẹ́ kí ìyàwó ẹ̀gbọ́n mi kó palẹ̀ mọ́ òkú bàbá ẹ̀.
0: Làbàtàn.
1: ilu se ni igogila
0: ni igogila ki lo ruko won tori ti won ba n gbo wa abi awon ti won mo won to ba n gbo
1: ogboyede rashida
0: ki le pe
1: ogboyede rashida
0: ogboyede rashida ti lawon eyan mo won si
1: iya
0: ni bo lo n gbe
1: eko lo n gbe
0: ni eko won fe se oku baba won olo ni igbogila ojo akore laye atalafia o rin wo le fe
1: e fun mi na
0: ki le pe
1: alabi pasuma
0: alabi pasuma oda oda e ma ti so gbogbo mi ti e ba se bere patapata na ni a ma fun yin ni ale yi bi e ba n gbo mama wa ogunmoyede rashida so ni e ku ipale mo oku baba yin ti e fe se ni igbogila ni ko pe yi 0704700331 0704700331 na ni oju opo ti e ma ba wole ba kona e le fi atejise sowo si WhatsApp line no hello e ka le o e ti wole o e ipe yen re ipe nja ipe e ma binu 0704700331 0704700341

0: Ekale san. Lati agbede. Ni ikorodu eni so nle san. Ta le fe ki? E ba gbohun soke. Oya. Imam kini a ngbo yin?
1: Imam Ibrahim, apa Imam Ibrahim Ahmed.
0: Ku ipale mo kini?
1: Mi ipale mo ojo bi won.
0: Ojo ibi won. Nibo ni Imam Ibrahim Ahmed agbegbe bo la won wa?
1: Bega.
0: Ni bega. Agbara Olorun ojo akore. O ni won le fe?
1: Barista.
0: Barista, oda. Barista, oda. Wọ́n ní ká máa fi àsìkò yìí ká máa fi ṣe ká máa fi kí Imam Ibrahim Ahmed kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí wọn lágbára Ọlọ́run ọba ọjọ́ àkórè inshallah. Hello.
2: Hello.
0: Ẹ kalẹ́ o.
2: Ẹ kalẹ́ o.
0: Yes sir, yes. Màá ọkùnrin ni àbóbìnrin.
2: Obìnrin.
0: Ẹ kalẹ́ ma.
2: Yes,
0: o kọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Agege.
0: Láti Agege, apá Abolágege.
2: Pẹ́ńsìmà.
0: Ní Pẹ́ńsìmà, èyí ti wá Lágége, ó yá ẹnì ṣólẹ̀ ta lẹ fẹ́ kí.
2: Ẹ fẹ́ kí ọ̀rẹ́ mi.
0: Ó yá. À ń gbọ́ yín ọ̀rẹ́ yín kí lorúkọ wọn, kí ni nǹkan tó ń ṣe? Ìnáwó wo ni wọ́n ń palẹ̀ mọ́ ẹ̀?
2: Ọkọ̀ wọn fẹ́ ṣe bẹ́ẹ̀dì Sunday.
0: Ọkọ̀ wọn fẹ́ ṣe ọjọ́ ìbí ní ọjọ́ Sunday yìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà a kí wọn kú ìpalẹ̀ mọ́. Kí lorúkọ ọkọ wọn náà?
2: Ẹni rẹ̀ mi dé.
0: Ọ̀dà orin wo lẹ fẹ́?
2: Pàṣọ.
0: Pàṣọ. Àwọn ti pàṣọ lélẹ̀. Náà ni ojú òpó tẹ máa fi kàn sí wa. Ẹyin tẹ fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ náà, ẹ fi àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí WhatsApp line wa bákan náà. Bí ó bá ṣe ń wọlé náà ni màá ṣe máa kà sí etí gbọ̀yìn. Hello.
1: Hello.
0: Ẹ̀kalẹ́ sà.
1: Ẹ kú ètò máa.
0: Ọlọ́run ló ń tú.
1: Kọ́lá ló ń pè ní láti Ajégúnlé Àpá.
0: Láti Ajégúnlé Àpápá.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ẹ ká lẹ́sà.
1: Yes ma.
0: Ta lè fẹ́ kí?
1: Mo fẹ́ kí ìyàwó mi, mo fẹ́ kí.
0: Ẹnì ṣólẹ̀ kí lorúkọ wọn?
1: Ọ̀pẹyẹmí. Wọ́n fẹ́ ṣe àjọ̀dún ẹgbẹ́ wọn ní Kọ́mísà mi.
0: Àjọ̀dún ẹgbẹ́ wọn. Ní Sunday tó ń bọ̀ yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí lorúkọ ẹgbẹ́ wọn ká yẹ wọn sí?
1: Golden Ladies.
0: Kí lẹ pé?
1: Golden Ladies.
0: Golden Ladies. Golden Ladies. Wọ́n fẹ́ ṣe àjọ̀dún ẹgbẹ́ wọn ní Sunday tó ń bọ̀ yìí ní kòpẹ́kòpẹ́ yìí. Ọ̀dà ní agbára Ọlọ́run ọba Ọlọ́run á bá wa pèsè owó fẹ́yìn náà láti lè fi. Kẹ́ ẹ tún fi sponsor wọn, kẹ́ ẹ fi yẹ wọn sí. Ó dáa sà, ẹ ṣeun gan ni sà. Ó yìn wọlé fẹ́.
1: Alábí ni o, bàbá jẹ́jẹ́.
0: Bàbá jẹ́jẹ́, ẹnjiníà jẹ́jẹ́ wa wọlé dé, ó ṣe rẹ́gí, bàbá jẹ́jẹ́.
1: Bàbá jẹ́jẹ́ ni bàbá tí wọ́n ilé pàṣọ ń jẹ́ǹsì.
0: Bàbá jẹ́jẹ́ ló ń jẹ́ǹsì. Ìgbà wọn lọ́tún gba orúkọ tuntun.
1: Bàbá jẹ́jẹ́ ni o.
0: Bàbá jẹ́jẹ́ ọ̀dà. Ó dàgbà náà, ògo tó ń tanná ògo, kò sí wàhálà. Bí wọ́n ṣe láwọn fẹ́ orin bàbá jẹ́jẹ́ yẹn pàṣọ́mà ni ọ̀pọ̀ wà sí wà àbí pàṣọ́mà tí wọ́n tún ṣẹ̀ fún lórúkọ bóyá wọ́n ti lọ́ọ̀nchì àbí wọ́n ì tí lọ́ọ̀nchì àìtí mọ̀ náà ni ẹnjiníà jẹ́jẹ́ lowó. Mo ṣe iyebíye náà ló wọlé dé káàbọ̀ àìsí ó. 0704700341. Hello.
1: Hello.
0: Ẹ ká lẹ́sà.
1: Ẹ ká lẹ́sà.
0: Yẹ sà, ọkọ̀ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Ẹ pé sọ.
0: Ọlọ́run ló ń tú. Evangelist Olaniyi lati Kotun. Hello. Hey, 0704 700 3341.

0: really see one shape, baby, not lay, not Sigu at two more and his group. A lady ten going on in Dio West African record. But she calls it Ben on you. I won't be late. Bear, I won't react back. I won't react back. I should mouth from you, Dad. 0704 700 3341 Hello?
1: Hello?
0: Kalesa?
1: Hello?
0: Yes, sir. Who can I ask you to think we
1: were?
0: Mr. Kilekbe?
1: Ebu dire? Kelu dire? Bẹ́ẹ̀ láti alága.
0: Ẹni ṣo lẹ̀ sà.
1: Mo fẹ́ fi àsìkò yìí kí ìyàwó mi ni o. Ó wá ṣe ọjọ́ bí ẹ̀ ní on the 14th.
0: 14 oṣù yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí lorúkọ wọn?
1: Dada Mojúdire.
0: Ṣé wọ́n wà pẹ̀lú yín bẹ́ẹ̀ yẹn mà? Sà.
1: Ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi.
0: Ẹ bá gbé fóun fún wa. Ẹ kalẹ́ mà. Ẹ kú ìpalẹ̀mọ́ náà mà. Dádì ti ní ká kí yín dáadáa. Wọ́n ti ní ká fi gbogbo ara kí yín. Láti kọ́ni rédíò 101.3.5 FM. Gbogbo àgbáńláyé ni wọ́n ń gbọ́ wa báyìí. Káàkiri àgbáyé ni wọ́n ti ń gbọ́ wa. Ẹ rí pé infact nǹkan tí dádì ṣe fún yín ní alẹ́ yìí. Abeta kí ẹ̀sán wọn ní ẹ̀sán tó ní kìmí. Àbímà.
1: Ẹ ṣeun.
0: Ọlọ́run pèsè owó fún yín lágbọ́rọ̀ Ọlọ́run.
1: Dádì
0: àmì o, dádì náà dẹ̀ ti ní pé àwọn wà lẹ́yìn pé digbí báyìí ni àwọn wà lẹ́yìn fún ti àyájọ́ ọjọ́ ìbí yín ti ẹ fẹ́ ṣe. Ó yẹ kí wọ́n báyìí kí gbogbo wa máa gbọ́, kí gbogbo wa ká máa gbọ́ kẹ kí wọn. Kalẹ́ sà.
1: Ẹ kalẹ́
0: o. Yẹ sà, orúkọ yóò àti ibi tí ẹ ti ń pè wá. Láti ìlú Ìkòròdú. Ẹ kalẹ́ sà.
1: Ẹ kalẹ́ o.
0: Ó yẹ nìṣó lẹ̀ sà, ta lẹ fẹ́ kí.

0: Hello.
1: Àwà pẹ̀lú yín sà, kí ló ń ṣe? Ìnáwó wo ni wọ́n dájú ẹ̀ sọ́nà? Sá? Ọjọ́ ìbí wọn ní ọjọ́ Monday tó ń bọ̀, kí lorúkọ wọn? Màmá wa Mrs. kí ló ń jẹ́? Mrs. Modinot, kí lorúkọ tọ̀dọ̀ ti yín? Mrs. Abdulwahab. Lágbára ọlọ́run ọba igba ọdún ìṣẹ́jú kan lè ṣé wọ́n wà pẹ̀lú yín bẹ̀? Ẹ ti rẹ̀ wọ́n tẹ́. Ẹ má ju wa ìrọ̀. Ẹ má ju wọn. Oríwo lẹ fẹ́ sà? Ẹ jọ igba wo ni pàṣẹ ojoyè tuntun táwa ò gbọ́ pa ẹ̀?
0: Àwọn fáǹsì ẹ̀ gbéra fún wọn
1: nìyẹn. Igba wo lẹ́jọ́ nìyẹn? Igba wo lẹ́ fún wọn? Ṣé ẹ ti lọ́ọ̀nchì ẹ̀ ṣá?
0: Ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀nchì ẹ̀.
1: Tí mo dé tì ọjọ́ àkórè o. Wọ́n gbọ́ ẹ̀wò oṣù ọ̀fun wọn. In fact, ṣẹ́ri ní orí ètò yìí tí bá ní pé kí n máa ka àwọn olórin tí wọ́n ní fáǹsì jù. Pàṣọ́mà ni àkọ́kọ́. Pàṣọ́mà Wàṣíù Alábí Pàṣọ́mà, ọ̀gá Láfújì. Bákan náà olóògbé bàbá wa Síkúrà Ìdè Bàrísítà, àwọn náà wọ́n ní fáǹsì o. Tẹ̀wá ń gbọ́ wọ́n ní fáǹsì gan. Àyín fáǹsì mi ẹ̀wò ṣẹ́rí titi wọn. Ó ju ti àwọn tó jẹ́ pé orí TikTok ni wọ́n ti máa sọ ẹ̀yin fáǹsì wọn. Àwọn ta ni fáǹsì ẹ? Àwọn ta ni fáǹsì ẹ? Hello. Ẹ kalẹ̀ bá a gbóhùn sókè o. Ẹ kalẹ̀ mà o. Ìpè yẹn re, ẹ dákun, ẹ bá mi pè padà. Hello, ẹ ti wọlé, ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ mà o.
1: Yes ma, ẹ kalẹ̀ mà. Yes ma.
2: Ìyá sì rẹ ti fọ̀rọ̀ láti má polúkọ.
1: Ìyá sì là? Ìyá ìtùnú? Ìyá ìtùnú láti má polúkọ.
2: Yes ma. Mo fẹ́ kí ọmọ mi tẹ̀lé.
1: Kí lorúkọ ọmọ yín ọ̀hún?
2: Tèmi tọ́pẹ́.
1: Tí yóò ṣe ọjọ́ ìbí ní 14.
2: Yes, this month.
1: Ní oṣù yìí lágbára ọlọ́run ọba ọjọ́ àkórè o. Ẹ kú ìpalẹ̀mọ́ náà.
2: Ṣáídì òṣùpá.
1: Ìsókè. Oníkálukú dá tiẹ̀ mọ̀. Kò sí wàhálà. Wọ́n ní Ṣáídì òṣùpá. Òun ni àwọn fẹ́. Ètò ẹ kú ìpalẹ̀mọ́ náà lẹ ṣì ń gbọ́ o láti kọni Radio 103.5 FM. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ olóògbé Dr. Síkúrò Àyìndé Bàrísítà, olórin kan náà tún wá wà tó jẹ́ wípé ẹ̀wò tí ẹ bá tiẹ̀ ti gbọ́ ohun wọn, ẹ sì mọ̀ wípé babaléléyìí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ fún yín ní orin ọ̀hún kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ ná. Bẹ́ ẹ bá ti wá gbọ́, màá wá jẹ́ iṣẹ́ yìí fún yín. Ìyẹn fún gbogbo ẹ̀yin olólùfẹ́ olóògbé Dr. Síkúrò Àyìndé Balógun Bàrísítà. Mo gbọ́ ba ẹ wá ọ̀rẹ́ kò lè yé yín. Ó yé wa. Ó yé àwa. Ó yá ẹ jẹ́ ká gbọ́ orin wọn náà.

0: 瓜山加山罗山木哎算了
1: 一三啦一三啦
0: ẹlẹ́ yìí ti ẹgbọ́n yìí láti ẹnu yíṣà lédìbàrí ẹ̀ẹ́ náà ni orúkọ wọn yíṣà lédìbàrí ẹ̀rí pé gbogbo ẹ̀wọ́ tí má ní pé kí n tún mú àwo orin wọn míì wá fún yín ẹ̀rí pé àfi bí olóògbé dr sikiru ayinde barista wọn fẹ́ ṣe album launch àti award presentation ẹ̀wọ́ tí wọ́n pè ní album launching and award presentation and the timeless barista celebration day ìdí nìyí tí mo fi sọ fún yín pé gbogbo ẹ̀yin lólùfẹ́ olóògbé dr sikiru ayinde barista ẹni láti wà ń bẹ̀ kí àjọ lọ ṣe ayẹyẹ yìí fún wọn yíṣà lédìbàrí yakub aisha modúpẹ́ ọlá náà ni orúkọ wọn fẹ́ ṣe ìnáwó yìí ní ọjọ́ kẹrin nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí ní jevinic place ní ìkẹjà ń bí wọn ní aṣọ ẹbí wà fún títà o aṣọ ẹbí wà fún títà yín tí ẹ fẹ́ ra aṣọ ẹbí tí ẹ fẹ́ lọ yẹ èèyàn wà yìí sí ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0802-229-1340 ẹ jẹ́ kí n tún fún yín ní àǹfààní kẹ gbọ́ orin wọn eléyìí ò kẹ́ ẹ fi mọ̀ wípé bàbá kú bàbá kù ni olóògbé dr sikiru ayinde wọn lọ ṣùgbọ́n wọn fi àwọn iṣẹ́ rere kan sílẹ̀ lára àwọn iṣẹ́ rere eléyìí tí wọ́n fi sílẹ̀ náà ni eléyìí ẹ wo ẹ tún gbọ́ eléyìí ẹ gbọ́ dáadáa.

0: Kwi Palemo lati Koni Radio 101.3.5 FM machine test siwaju pelu awon ipele lokan ojo kan ba kono atejise na e ma fi atejise sowo be ba leni te fe ki Kwi Palemo ori eteyi na ni ati nse ti ati ki won e dawuko yin eni te fe ki ati inowo ti onito un se 0704700 3341 0704700 3341 náà ni ojú òpó tí ẹ máa fi kàn sí wa ní àṣálẹ yìí bẹ́ẹ̀ ni orí ètò ẹ̀kọ́ ìpalẹ̀mọ́ ẹ ló yẹ kalẹ̀ o ẹ tó bá ti pè é bá wa yẹ rédíò yìí sílẹ̀ ẹ kalẹ̀ sà
1: ẹ kalẹ̀ o ẹ kalẹ̀ o
0: yẹ sà orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
1: Èmi ni orúkọ mi ni Olúwa Mr. Wallpaper
0: láti Mushin.
1: Bẹ́ẹ̀ni
0: Oyin wo le fe?
1: Tabi wa o to ba ta fun won.
0: O da
1: fun ni wa ti ala bi pasuma.
0: Wa si wa la bi pasuma
1: MMM.
0: Oda. E ma ba wa kalo sa. 0704700 3341 0704700 3341 na ni oju opo. Tẹ máa fi kàn sí wa lórí ètò ẹ̀kọ́ ìpalẹ̀mọ́. Ẹ má gbàgbé wípé ètò ẹ̀kọ́ ìpalẹ̀mọ́ bó ṣe dá lórí ìnáwó àti ayẹyẹ. Bí ẹ bá ní nǹkan tẹ́ ẹ̀ ń ṣe tó bá jọ mọ́ nǹkan tí àwọn alayẹyẹ nílò, orí ètò yìí náà ni ó ti láǹfààní láti ṣe ìpolówó ọjà ẹ̀. Ẹ mú ìpolówó ọjà yẹn wá sí orí ètò yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń ta aṣọ, ẹ̀yin tẹ́ ẹ̀ ń ta bàtà, ẹ̀yin tẹ́ ẹ̀ ń ta báàgì, ẹ̀yin tẹ́ ẹ̀ ní gbọ̀ngàn ayẹyẹ, ẹ̀yin tí ohun tẹ́ ẹ̀ ń ṣe tí ó jẹ́ wípé ní ọjọ́ ìnáwó báyìí wọn máa nílò ẹ. Ẹ̀yin oní makeup artist tó jẹ́ pé ẹ máa ń ṣojú lóge, ẹ̀yin tailor, ẹ̀yin tí ẹ̀ ń ta àwọn nǹkan tí wọ́n fi ń ṣe ìnáwó, ẹ̀yin oní souvenir, ẹ̀yin olórin, ẹ̀yin DJ, ẹgbẹ́ gbogbo ohun tí ẹ bá ń ṣe, ẹ gbọ́ wá sí orí ètò yìí ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ lórí ètò ẹ̀kú ìpalẹ̀mọ́ ní Koni Radio 101.3.5 FM. Ká sì máa gba àwọn ìpè náà lọ́kọ̀ọ̀kan torí mo ní kí ni múlẹ̀ àti èmi àti yín sẹ̀ láti sìn títí di aago 12 náà ni ètò yìí máa ń wá sí ìdádúró 0704700 3341. Hello.
1: Ẹ̀kalẹ́
0: sà.
1: Ẹ̀kalẹ́.
0: Yes.
1: Mo fẹ́ kí bàbá mi aládùn wa tó ṣe ayé lẹ̀ tó ṣe wá sílẹ̀ sáyé lọ ẹ bá kí wọn ò bọ́ sóde o aládùn tó mú sí wa.
0: Ó da ká máa fi àsìkò yìí kí a máa fi kí gbogbo ẹbí olóògbé Saurid Fáwọnbí tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá aládùn.
1: Fáṣọ
0: sọ̀rọ̀. Ọjà ẹyin ti pàṣọ. Pàṣọ
1: ìdí pàṣọ ti ká láti ṣe bá pí o.
0: Ọjà. Wọ́n níbi tí pàṣọ ti kí bàbá aládùn ọjà kò sí wàhálà máa wà. Ṣé ẹ̀yin náà ti gbọ́ nípa orúkọ tuntun tí pàṣọ tún ń jẹ́?
1: Kò gbọ́.
0: Ẹ̀yin náà gbọ́.
1: Àìsí lọ ṣe.
0: Orúkọ wo nìyẹn? Kí lorúkọ náà?
1: Ó
0: pọ́síbù kí ẹ lọ́n ṣe ní January 1st.
1: Kọ́kọ́ṣẹ́ lọ sí tó ń bọ̀.
0: Ó da. Gbogbo ẹ̀yin olólùfẹ́ pàṣọ lórí ètò yìí wọ́n ní wọ́n tuntun ń jẹ́ bàbá jẹ́jẹ́ lọ́lọ́ tún jẹ́ ìsìn mo wá bèèrè pé ṣé wọ́n ti lọ́ọ̀ǹṣì ẹ̀. Ẹ ṣáàjà àmọ̀ ìjọ tí wọ́n fẹ́ lọ́ọ̀ǹṣì ẹ̀ ṣùgbọ́n ọ̀kan lára àwọn olólùfẹ́ náà ni wọ́n ti ń sọ pé wọ́n ní ó ṣeé ṣe ó dà pé àwọn máa wà lára àwọn planning committee wọ́n ní ó ṣeé ṣe ẹjọ́ ẹ pé àwa o àwa lè bá yín sẹ́ẹ̀tì engineer jẹ́jẹ́ wà níbí báyìí wọ́n mọ̀ nípa àwọn event decoration yẹn tẹ ó mo máa make sense ẹ pè wá 0704700. 7 0 0 7 0 4 7 0 0 3 3 4 1 ni ojú òpó tẹ máa fi kàn sí wa. Hello.
1: Hello, ẹ̀ka lẹ́bà o.
0: Ẹ̀ka lẹ́sà. Ẹ ṣeun gan ni sà, orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
1: Ló dáyọ ọba Adékúnlé mu wa náà fọlọ́kùn ní àrò rẹ̀ owó lábí street.
0: Mr. Adúrójayé.
1: Ẹ̀jẹ̀ ẹ̀ bá.
0: Ní má fọlọ́kùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó yẹ ẹnu ṣó nílẹ̀ sà.
1: Ìyàwó mi ti ṣe fún mi, ẹ bá pé àwọ̀ mi rẹ̀. Ó ṣe tá a ti ti láyà dé.
0: Kí ló ń ṣe ìnáwó wo lọ dájú ẹ̀sọ́ náà? Àbí ẹ̀kọ́ fẹ́ kí wọ́n pé ẹ tún nífẹ̀ẹ́ wọn sí dáadáa.
1: Ọjọ́ pé
0: on the 14th oṣù yìí ọjọ́ àkòrí láyé àtàlàáfíà mú kí ẹ̀yin náà wípé ẹ kú ìpalẹ̀mọ́ ọlọ́run àpèsè owó fún yín tẹ máa fi ṣe. Ojú òní tì yín. Orin wo lẹ fẹ́?
1: Ọ̀làndọ̀wọ̀
0: sáwọn òjò mi yín ni.
1: Ẹ kúrò ọjọ́ ọmọ Nàìjíríà. Ẹ kúrò ọjọ́ ọmọ Nàìjíríà.
0: Ẹ kúrò ọjọ́ ọmọ Nàìjíríà. Ọmọ olúbo ni yín.
1: Ọ̀dọ́ lè fi náà.
0: Mo ti mọ̀ pé òǹdó ni yìí. Ọmọ òǹdó lèmi, òǹdó àkókò, ọmọ ṣúpàrè, òkè àgbè ni mí.
1: Ọba yìí mo ṣe gan ló bá ìgbà láti bá fáwọn àbúrò ládòsí fọ́pọ̀ wá pẹ́ níta.
0: Yẹ sà, ẹ ṣe gan ni sà. 0704 700 3341 0704 700 3341 náà ni ojú òpó tí ẹ máa fi kàn sí wa. Hello.
1: Hello, ẹ̀ka lẹ.
0: Ẹ̀ka lẹ sà.
1: Ẹ̀kú àsòwúrọ̀.
0: Yẹ sà.
1: Olúkọ mi ni Ẹ̀ta Olúwadáfíláre.
0: Láti bó sà.
1: Láti Ìjú Ṣàgà.
0: Ìjú Ṣàgà. Ó yẹ ẹnu ṣó ń lẹ̀ sà.
1: Mo fẹ́ kí bá mi kí ọlọ́jọ́ yìí lọ́la.
0: Kí ló kọ wọn?
1: Olúwa pamílẹ̀rí Isiac.
0: Olúwa pamílẹ̀rí Isiac. Ní ọ̀la ọjà. Oyinwo lẹ́fẹ́ sà. Oyinwo lẹ́fẹ́.
1: Mo ní mo fẹ́ kí ọ̀la lọ́jọ́ ìbílẹ̀.
0: Ó dà, mo ní oyinwo lẹ́fẹ́. Paso ló bá tán. Ṣé rí ó dà pé a ṣì máa padà dá Paso Fans Club ní orí ètò ẹkún ìpalẹ̀mọ́ yìí. A ṣì máa padà dá sílẹ̀ Paso Fans Club. Hello.
1: Hello, ẹ̀kálẹ́.
0: Ẹ̀kálẹ́ sà.
1: Orúkọ tèmi ni Ọ̀gbẹ́ni Sulaimon Badmus.
0: Láti ibo sà?
1: Láti Ìgbògbò.
0: Ìgbògbò ní Ìkòròdú.
1: Nílẹ̀ Oṣù.
0: Ẹnu ìṣó nílẹ̀ sà.
1: Mo fẹ́ kí ọmọ mi nígbà dọ̀kọ̀ yóò ọ̀dìṣẹ́gùn níbẹ̀ díẹ̀. Mo fẹ́ kí púpọ̀ palẹ̀mọ́ o. Ẹ̀mí àṣẹ púpọ̀ ọdún láyé o.
0: Àmì.
1: Àlùwà lọ́la o.
0: Àmì.
1: Ẹ̀mí àgùn o.
0: Àmì.
1: Kò ní ṣe ẹrú ẹgbẹ́ o.
0: Àmì.
1: Pẹ̀lú ògùn lọ́wọ́ lọ aṣíwájú ni kò ní dúró ẹ̀yìn.
0: Àmì.
1: A tẹ̀ láti yọ ibi iṣẹ́.
0: Àmì.
1: Lọ́la ọ̀làwàlá kò wá dá ìdá ìdá ìyá. Mo wá fi kí màmá mi náà kọ́lọ́ọ̀bá mi lọ́rẹ̀ mi tiẹ̀ náà o. Ọmọ jẹ́ kẹ́mi wọ́n gùn. Àtàwọn àbúrò wọn pátápátá kẹ́mi gbogbo wọ́n gùn o.
0: Àmì.
1: Ìṣọ́ wá jiná fún wọn jẹ́ o.
0: Àmì.
1: Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ rédíò
0: 103.5 FM. Bẹ́ẹ̀ni 103.5.
1: Ọwọ́ yìí lẹ́ fi pẹ̀tọ́ yín.
0: Àmì.
1: First time caller. Mo kíyàwó mi náà, ó kù tọ́jú mi.
0: Ẹ tọ́ ẹ tètè kí wọn kó má lọ jẹ́ pé. Kó wá jẹ pé owó yìí tún máa pọ̀ sí ni wọ́n ló yá.
1: Ó
0: ti yé mi.
1: Dáadáa.
0: Màmá wa gbogbo ara lọ fi kí yín o.
1: Ẹ bá fún ní barista.
0: Barista ó dá. Ó dá. Ó dá sà. Yẹ sà.
1: Ó dá. Ẹ ṣe o.

0: FM. Bẹ́ẹ̀ ni ká máa fi àsìkò yìí, wọ́n ní ká máa kí ìdílé Mr. and Mrs. Aremu àti ìdílé Mr. and Mrs. Bakare. Ẹ̀wọ̀n ni ẹ̀wọ̀n wọ́n fẹ́ fi wọ́n fi àsìkò yìí. Bẹ́ẹ̀ ni wọ́n fi tìfẹ́ tìpẹ́, wọ́n fi ń pe ẹbí ará àti ojúlùmọ̀ sí ayẹyẹ nìkáì àwọn ọmọ wọn Barakat àti Kudus tí yóò wáyé ní ọjọ́ Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún yìí ní Mount Carmel Primary School ní Bonuwe Èbúté mẹ́ta Lẹ́kọ̀ọ́. Ẹni tó ní ká máa ṣe ìkíni yìí tó jẹ́ olùkéde náà ni Kafayat Aremu tí wọ́n ti ní kí a máa kí ìdílé Mr. and Mrs. Aremu àti ìdílé Mr. and Mrs. Bakare ẹkú ìpalẹ̀mọ́ ìnṣàlá ọjọ́ àkórè bí ogun ti ń jẹ ti ọlọ́run 07047003341 07047003341. Hello. Ẹ má bínú máa ẹ kalẹ́ mà.
1: Ẹ̀rọ mo fẹ́ sí ìyáàlẹ̀ pàtàkì kan ni ọ̀rẹ́ bá mi gbé wọn pọ̀. Ọmọ wọn tó fẹ́ ṣe ìnáwó láìpẹ́ láti oṣù ìyẹ́ ẹlẹ́wà. Ẹ bá mi kí wọn o.
0: Ìyẹ́ ẹlẹ́wà ni wọ́n fẹ́ ṣe ìnáwó.
1: Orin sunlight. Òun ni àyìnlá ọmọ wúrà.
0: Àyìnlá ọmọ wúrà, ó dáa.
1: Bẹ́ẹ̀ni ẹ bá mi pè fún wọn.
0: Yanuru lati Oshodi. Yes ma.
1: E ma yelewa.
0: Yelewa. O da ma.
1: E ba ri da, e ba ri ele. E ba ri agba e ba ni play ba ri ta fun won. Ori me ti tan life ni
0: o. O da ma.
1: Abetoko.
0: Yes ma. E ma ba wa kalo ma. 07047003341 07047003341 náà ni ojú òpó tẹ máa fi kàn sí wa 07047003341. Àwọn orí ó dá. Hello. Ẹ̀ka lẹ́sà o.
2: Ẹ̀ka lẹ́mọ̀ o.
0: Yes sir, orúkọ yín àti ìfẹ́ tí ń pè wá.
2: Ọmọkọ́lá jẹ́ àjàdí mi láti Ìkòròdú Máyá Adámọ̀ o.
0: Láti Ìkòròdú.
2: Bẹ́ẹ̀ ni.
0: Eyẹ ni ṣun lẹsa ta ni fẹ ki. Ki lorukọ?
2: Ahmed Ajayi. Ọmọbọlaji.
0: Ahmed Ajayi.
2: Ahmed Ajayi Ọláìtàn.
0: Ahmed Ajayi.
2: Ọláìtàn.
0: Ọláìtàn. Oda oda oda.
2: Ọmọ ọlá ló bá.
0: Mi gbọ́ o.
2: Hello.
0: Yes sir. Ọlá ìtọ́ kú ìpalẹ̀mọ́ àyájọ́ ọjọ́ ìbí wọn tí yóò wáyé ní kòpẹ́kòpẹ́ yìí. Oda oda oda. Yes sir. 07047003341 07047003341. Ẹja tó dókè lọ́wọ́ à ń bọ̀.

0: Kaleo.
1: Kaleo.
0: Yes, sir. Okay, I see. I think you
1: are. I just need to get
0: you. Lati K to tell if I
1: can.
0: Ojo akore layo atalafia e se gan gbogbo eyan lojo ibi patapata na ni an fi asiko yi kiri pe eku ipalemo gbogbo eyan lojo ibi osu yi bere lati ana ojo kini e gbogbo eyan patapata na la n ki o e lo e kale o
2: e
0: lo e kale o e kale ma
2: erama e
0: pe to yes ma lo lo ntu
2: Last
0: year, Gijo, a Kalema, Talefeki.
2: Ah,
0: ten tenny. Oh, eh. A draco velayatia, lafia. A draco, ten ten, yenny or setumbo. A draco velayatia, lafia. Ah, I'm October, eh. We're going to like you pay. Ẹkú ìpalẹ̀mọ́ lásìkò ni radio 103.5 FM náà ni ìdílé Mr. and Mrs. Abemu àti ìdílé Mr. and Mrs. Bakare Akinwon bẹ́ẹ̀ náà ni àwọn náà wọ́n fi tìfẹ́ wọ́n fi ń pe ẹbí ara àti ojúlùmọ̀ síbi ayẹyẹ nìkàí àwọn ọmọ wọn Barakat àti Kudus tí yóò wáyé ní ọjọ́ Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún yìí ní Mount Carmel Primary School ní Bonuwe Ebute mẹ́ta Lẹ́kọ̀ọ́ olùkéde náà ni Kafayat Aremu ìwọ̀n ni ká máa kí àwọn ìdílé méjèèjì yìí àwọn ẹbí méjèèjì yìí tí wọ́n ti dájọ́ ìnáwó sọ́nà lágbára ọlọ́run ọba ìṣàlá ọjọ́ àkórè o ìyẹn ìdílé Aremu àti ìdílé Bakare ayẹyẹ nìkàí láàrin àwọn ọmọ wọn méjèèjì Barakat àti Kudus ní ọjọ́ Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún yìí ọjọ́ àkórè láyọ̀ àtàláfẹ́ ẹ kú ìpalẹ̀mọ́ o àǹtí Kafayat Aremu tí wọ́n jẹ́ olùkéde hello.
1: Hello.
0: Eka Alessa.
1: Ekuto.
0: Yes, hello, Lontu.
1: Eshashito.
0: Ami.
1: Thank you, Aziko. King, this is my first caller.
0: First caller, Eka Alessa. Lati bo leti npe wa sa. Eh, ipe yen re o, e mo binu. Ipe yen re be ba ni ori ofe. E pe wa pada be ni pe ba lori ofe pe wa pada hello e kale e kale sir o ko ya ti bi ti e tin pe wa lati ajegunle
1: olabegun
0: e wa sir first time caller kini mo fe fun yin bayi 28th of October. Eku ipale mo sa. Ojo akore layo ati alafia. Ah, e wo ko wa fi be si akoko mo le sugbon e tope alabi oda mo ti gbo sa yes sir.

ẹ̀lẹ́ nínú ilé yìí o. Ẹkú ìgbádùn àsìkò yìí. Orí ìjókòó ni wọ́n wà. Oko àmójúbà mi. Bó bá ṣe kórí ìnàró ni wọ́n wà. Ìbádá kó wá pẹ̀kù kan fìdílé. Kó o lè fọkàn mọ́ bọ́rọ̀ náà bọ̀. Inú mọ́tò ni wọ́n wà ní dédé àsìkò yìí. Má sáré. Kẹ́nikẹ́ni ó má sì pariwo. Ọ̀rọ̀ náà ó ba owú. Yóò gbé mi náà wí. Bẹ́ẹ̀ lẹ̀rọ̀ pọ̀ tá a nà ní pọ̀pá ṣe. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni. Látorí ìtẹ́mímọ́ ló ti ń wá. Ẹkú àmójúbà òdodo. Ẹgbọ́kẹ́ ni ilé ayé. Kí ni àwàmọ́yé ayé dúró lé lórí? Ṣé ẹ̀yin ò mọ̀ pé ń tí tán láyé ni? Kò wá yẹ kí wọ́n ó mọ̀ pé ayé yìí ò já mọ́ ń pa. Owó tí wọ́n ń lépa tàbí tó ń kó jọ hùn. Njẹ́ o mọ̀ bí wọ́n lò ó na? Àbó gbàgbé tí ìwé mímọ́ sọ báyìí pé wọ́n ń kó ọrọ̀ jọ, wọn kò sì mẹni tí ó na. Ìpè ayé ayé wàhálà, ayé ìdààmú, ayé pákáleke, ayé tí kò ní àlàáfíà, ayé tó mú ayé tí ayọ̀ díẹ̀ lè gbé ìbànújẹ́ púpọ̀ rù. Ayé lásán, ayé báńsá, ayé jatu ẹ. Tó ọmọ tí kò bá mọ̀wé tó bá ṣe fẹ́. Tá ń bá ń fẹ́ ó mọ̀wé tá a sì ń fẹ́ ó ṣe àṣeyege. Lẹ́yìn ìgbà tá a bá sanwó ilé ìwé ògidì tán, a tún gba tíṣà ọ̀tọ̀. A sanwó lẹ́sìnì fún un kó lè ja pàpà sí. Lóòótọ́ sí ni lẹ́sìnì tí wọ́n fún un ní dakọ́ńkọ́ yìí. Yóò jẹ́ kó mọ̀ wí yàtọ̀ kó já fáfá. A fi dẹni tó fẹ́ dàgbà já ṣàmú. A fi kékeré máa ṣẹlu ṣámúṣámú lọ. Bọ́mọ ẹni bá ṣe tí ò da àámẹ́gba àábáwí àánà. Torí ìwé mímọ́ ní láyà ọmọdé ni wèrè dìdí. Ẹgbà tẹ́rẹ́ làá fi yọ́. Nípa ṣíṣe wọ̀nyí,